àwọn tó ń gba ara aláràdáni inú ayé àyàmọ́ rẹ̀ wá dára ìrìn láyé ìka ènìyàn ní òjọ́ máa bọ̀ kájọ gbóngàdúrà sókè wípé olúwa gbàrà mi fún mi kíákíá nìwọ náà yóò bẹ̀rẹ̀ sí ní máa dára tó wọ̀.

ọlẹ́ ọlẹ́ ṣègbàgbẹ́ tí ń rojú òní kírun a ní ṣọ̀jẹ̀ ká ṣojú tì mí ẹni tí jọ́ ọlẹ́ ṣọ̀jẹ̀ àwa ti mú bí iṣẹ́ lọ fi mọ́ wa lára àfọra apá mi dìn lọ fi rọ̀ wá lọ́rùn lọ́ fi jẹ́ pé ọ̀rọ̀ wá dàbí ìgbà tí ikú bá wà lóko ẹ̀pà ọ ní pé bó ló ṣe máa ń ṣe ọ lóun ọmọ onítọ̀hún bá kan lọ ẹ̀pà máa ń bọ́ sọ̀ náà lẹ́nu ni àwa náà kọ ọba àmì ẹ̀dùnmọ̀rẹ́ ni nítorí pé ọjọ́ ijó ti àjò nígbàgede a ti kókó jo dáadáa ní kọ̀rọ̀ yàrá ọ náà ló fi ń yẹ wá ẹ káàárọ̀ o akinyin akinyin akọ ayọ́rùnbọ̀ dáláàyè a sì kú fífẹ́ tẹ́ ẹ fẹ́ wa torí pé bí èèyàn bá fẹ́ èèyàn wọn ò ní wòran èèyàn fífẹ́ ni wọ́n wá fẹ́ ifá nífẹ̀ ni wọ́n fi fi ifá jọba ayé òfòwò fẹ̀yìn o wọ́n fọ ọmọ fẹ̀yìn wọ́n fi àìtètè kú tí ń ṣe baálé ọ̀rọ̀ fẹ̀yìn wọn ò wá ní ìfẹnufẹ yín pa bíi iná fìtílà ẹtú káàbọ sórí ètò yín ètò wa bàbá fẹndọ ní àtúpalẹ ìwé ìròyìn lédè yorùbá tí ò ní àpọpọ àbí àpọnlu tó sì kún fún èdè tó jíire pẹlú àtúpalẹ tí ọlẹjà ń bá kàn nínú tí àwọ òfin ṣègbè lọ́ọ́ fi jẹ́ pé àwọ ọ̀bọ̀n wá lè wá roko àbọ̀n wá lè wá yẹ̀nà níta máa ń ṣe náà léléyìí òwò tádámọ̀ ní kàdá léyìn tọkọ ní fọkọ ya pẹrẹgẹdẹ bí a sọ ọkọ wa ni ya kábéjì lébè níta máa ń ṣe òní ṣekú pa wa o ẹnu wọ̀ wá ní kó bá wa o ẹ káàárọ̀ o gbogbo lé oní ní ọjọ́ kejìlá oṣù kẹjọ okòólélẹ́gbàá ọdún àti mẹ́fà lẹ́yìn ikú olúwa wa tá a bá fi mẹ́jọ.

0: ta ba fi mo mejila yo di ogun ni oro wo mo ogun ni
1: amen
0: emi ni kunle fani yi ifana ti fi computer ta fa mo fi ajemi adeda je ki lowo lowo ki to sanra ifani
1: ora ti signature la re
0: o ti kosi mi lori o ti kosi mi lori
1: eh
0: o ti kosi mi lori
1: adu wa lowo baba olukunle
0: o ti kosi mi lori
1: ata won to ba yusu abo ti lowo lowo ni fa
0: amen ti ni
1: o jo ko ti sora iwo
0: mo tun so baba agba mi ni sojundun oni
1: se mo tuwa ko si fa lori to
0: yen ojiko ojiko ojiko o le pa mi e ti o ba yo na aye mi yo da mi duble yo wa fa eje kuro yo wa deje mi pada si be
1: ifa
0: mi o mo ya re o mo ya re you don't know mess of yourself oh mo wa re
1: e kan ti se
0: yin me wa ni
1: oh my god what is aja ti o ba sonu bayi o ni o pada miss call olode
0: ni be ni
1: aja to ba ma sonu to fe miss way e bolode ba pe yo bo si miss call koni gbe
0: adite ajanu
1: ngo ba wa miss way re tan yo pada wa ri miss call olode yo ti bongba na eni gagagan tin se ojo kejila ninu osu kejo lododun ina ni won ma se ayajo ojo awon odo lagbaye gbogbo eyin odo
0: aware aware aware aware
1: eyin da Daddy Fa. Mr.
0: Fa. No, Daddy, no, today.
1: Oh, don't let you know, boy. Pong, pong, pong, la, ra, yi, boy. Gbogbo eyo odo era ko bi won ba nba wa wi eja mo gbo tori oni kan tori ola ni tori iwe iwasun go soro kan ninu iwe ti chapter 12
0: yeah chapter 12
1: verse 1 ori kejila ese kini ki lo so oni ran ti eleda re ni ba iwe re ni ba to ojo ebe o ti de ni tori ti asiko ti ojo ebi ba lo de awon nte ti se le te ti di olorun mo te ti di eleda ifa mo je bere ministry
0: bere kawule mo seto loni ka ma wasun
1: ina le wa da mo sabulo nigba ti ojo bi wa de ibi oni kan mi ati
0: yin
1: olu sola omo lo ko mi agbenuso yin na la ro teni ti tun se ojo anu 44 minus 4 mo se kini mo 40 ifa mi
0: yes mouth piece mi
1: ja wo no we ro yin lo
0: so eye ja bere si ni ma mu loko ka ti jeje tori pe ade bi eyin mo se agbo leni iwe royin di punctual lowo mi
1: emi ti we royin daily trust n be lapa bi o
0: bakan na le vanguard an be pelu
1: into mo wo no we royin daily sun
0: di guide ko won ni cashion na ni pele
1: o se se ki n tun gbori wo Nigerian Tribune
0: to o ye ja bere si ni ma mu awon arigba mu eyi to jade nu iwe royin ohun ka to ma tu penpe yekete re ni ipinle osun lori eto dibo eyi ti o waye ni ojo abameta Saturday gege bi iwe royin ti gbe laaro yi ni oju iwe keje ati ikejo iwe royin the punch won ni pe awon ijoba abile bi mewa kan wa to je wi pe o na lo je pe awon eyan won foju wo bayi to je pe erin ti odu re ba ti kun lawon ijoba abile ohun a je pe o ti wo ile ijoba ni abere nu ni ile igbe ni ile ijoba won ni ipinle osun won ni pe eleyi o na ni yoso ibi ti adeleke oye ba meji ati awon yoku ibi ti won ba ya laja won ni pe lara awon ijoba abile lati ri ife osogbo iwo ilahorun ilesa odu otin olorun da ati awon bomi won le wa wo won ni ketiketi ona ni awon ti won je omo oye ni ranu onu egbe oselu ohun na ni won ko awon eyan pe edakun edabo eje karita jese ni ahin bakan na won ni bi ipade ilu ka eyi to waye lati fi ero won lori nte fe se fun awon aralu won ni adeleke o mo soro o ni ewu o seri o mo lore ta se funle ko to di aje fowo lu pepepe to n ba n so fun awon eyan pin lo sun pe ani edibo fun edibo fun lekan si e wu awon asiyori lolokan ojo kan ti ohun ti se bakan na ni won ni pe oye ba mi jin ati salami won ni ana won si so lori egun awon igbese ati awon se ti ana ti won mu se ti won ba de ori apere bakan na won ni pe salam en to je ọmọ ẹgbẹ́ òṣèlú ADC Adije Dupo wọn ó sọ̀rọ̀ ó ní ẹ̀wò ṣe rí nǹkan tí Aregbe sọ láti ṣe láti gbà yìí òun náà lòun ó tún máa ṣe àti pé gbogbo àwọn nǹkan mèremère ní ìpínlẹ̀ Ọ̀sun ó ní gbogbo ẹ̀ pátá òun náà lòun ó tún mú wọ ìlú bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé ẹ̀wò ṣe rí àwọn afurasí tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ wọn bíi mẹ́ta kan tí wọ́n fura pé ọmọ ẹgbẹ́ wọn mẹ́ta òun náà ni wọ́n mọ̀ tún ṣe kú pa níbi làkàdí èyí tí ń wáyé lórí pé àdìbò àdìbò àní tiwa ni kẹ́ ẹ ṣe tiwa ni kẹ́ ẹ gbà.
1: Ó dáa bó bá ti jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀sun ló ti fẹ́ gbéra sọ ifá mi èmi náà wà lẹ́yìn ẹ̀ mò ń tẹ̀lé ọ̀ o lódò ojú ìwé kẹta kò fẹ́ sí ìwé ìròyìn tó jáde lónìí tí ò gbé ròyìn tí mo fẹ́ kà yí o ojú ìwé kẹta níbi gómìnà Adeleke bí wọ́n ti ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune wípé ntí ẹ sọ yìí ó ní agbára
0: sáà ó gbéwèétì ni
1: ntí ẹ sọ ó gbéwèétì sáà
0: ó lágbára
1: ó pé Adeleke ó ti bẹ̀ sí pé wípé sẹ́nẹ́tọ̀ fádáhùn sí ọ̀rọ̀ tí wọ́n sọ wẹ́ mọ́jọ́ lọ bẹ́ẹ̀ yẹn mọ́jà fẹ́fẹ́ ó gbé e lọ kódà wọ́n ń pè wípé kí wọ́n fi kélé òfin gbé sẹ́nẹ́tọ̀ ni o kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni sẹ́nẹ́tọ̀ sọ lábẹ́ ìròyìn ọ̀hún lójú ìwé kẹta ńlọrọ̀ tó jáde wípé bẹ́ẹ̀ bá ti ráwọn ọmọ àkọ́ọ̀dù níbi àwọn ti dé tọ́ni àwọn ti dé tọ́ni ìṣe àti ń bẹ́ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá ráwọn ọmọ àkọ́ọ̀dù yẹn bí wọ́n bá ṣe filengbe tán wá sápá bí lásán ọ̀rẹ́ ẹ̀mú wọn balẹ̀
0: ẹ má délé sá o
1: ẹ mú wọn balẹ̀ ni o àmọ́ nígbà àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yànmọ̀yàn fádáhùn sí táwọn náà wà máa sọ̀rọ̀ tí wọ́n mọ̀ fẹ́ mọ̀ ṣàfàmọ́ ọ̀rọ̀ wọ́n fẹ́ fi ọṣẹ fọ ọ̀rọ̀ yẹn wọ́n ní ẹ wo n tá a sọ kọ́lẹ̀ yẹn sọ yẹn no that's not what we mean that's not the meaning that we mean the mean to mean the mean
0: àbí ẹyọ ọmọ nàìjíríà
1: n tá a sọ ni pé ẹ fi ìbò pa wọn
0: ẹ fi ìbò pa wọn wábìt gidi fún ẹ fi ìbò pa wọn kótó lè jẹ́ ìdìbò ẹ fi ìbò pa wọn
1: láti ìsìn tí ìdájọ́ ìbò ẹ fi ìbò pa
0: wọn sẹ́mọ̀ sí wa lọ sọ wa lọpọlọ sáàmọ́ ń tẹ́ ẹ sọ ni sáàmọ́ ń tẹ́ ẹ sọ ni
1: sẹ́bẹ̀
0: ni pé ká kọ́ sílẹ̀ ká sì gbé ká mọ rìkọ́ọ̀dù
1: mi mọ́nìkẹ́ ẹ fi rìkọ́ọ̀dù mi bọ́ ìbò mọ́nìkẹ́ fi pa wọn
0: táyẹ̀ bá gbà mí
1: ṣé bo mọ̀ ń pa yẹn
0: tọ́ ẹja mú ẹ lé ṣọmọ pé tó pọ̀ lọ́wọ́ bá ti mọ̀ náà dùn mọ́ yóò dàrú dùn ní tọ́ ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch èyí tó jáde láàárọ̀ yìí ààrẹ orílẹ̀-èdè ààrẹ Bola Ahmed Tinubu sọ̀rọ̀ onílùú tí ò ní jó tún ó ní ẹ̀wò ṣe rí ẹ̀yà àti ìṣe tó fi mẹ́ẹ̀sìn tó yàtọ̀ tá à ń ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà kò tó nǹkan kan tó yẹ kó pin orílẹ̀-èdè bí aṣọ làgbà ọ̀rọ̀ ọ̀jọ̀hún hàn nítorí ìdí eléyìí ẹ jẹ́ ká fi ọwọ́ so wọ́n pọ̀ kó orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè bá kùrùkẹ́ àgbà nítorí pé nínú ìfẹ́ là ń rẹ́ la nínú ìfẹ́ òun náà ló yẹ ká máa ṣe gbogbo nǹkan ẹ má jẹ́ kẹ́sìn ó yà wá ẹ má jẹ́ kéde ó yà wá ẹ má jẹ́ kí ìṣe kó yà wá arẹ́pàbíyọ àbídún ọ̀rọ̀ rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé oṣuṣu ọwọ̀ gbára rẹ̀ lọ́wọ́ ṣẹ́wọ̀ ṣẹ́wọ̀ wọ́n bẹ ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí.
1: Ifá mi lórí ọ̀rọ̀ wípé bẹ́ni bá sora wọn pọ̀ yóò dàjí tẹ̀hún náà iná ló gbé mi wọnú ìwé ìròyìn ti Daily Trust lójú ìwé karùn-ún so mọ̀ pé fíìmù kan wà ńgbà náà tí wọ́n ṣe tí wọ́n ní ìyá òyìnbó patron patron patron patron patron patron ìyá
0: ó ti dàgbà náà fíìmù yẹn ti pẹ́ gan.
1: ṣé ìwọ náà bọ̀dẹ̀ ṣé o mọ sábọ́jọ
0: ṣé wọ́n wo ààrẹ ìlú àwọn kéré ń gba àwọn ọ̀lẹ́sì ìbí ọ́n gbà yín.
1: tó mọ èjì
0: mi. èjì kan
1: tó mọ èjì mi.
0: mo ti kí tó wá bẹ mo ti scan gbogbo bí wọ́n ṣe bí ọmọ ẹ̀ sí gbogbo.
1: arakọ ni wà á máa wò.
0: máa tàn rẹ arakọ máa wò kí wà á máa wò. ara ní ọ̀sẹ̀ atọ́nà tó ń bẹ ní
1: tẹ̀lé fún mi. ọjọ́ orí ń bẹ o.
0: kàlẹ́ndà aláfọwọ́ yìí mẹ́tísẹ́là ẹ má bínú àtẹkùn rẹ màá mi ń kọ sáré yín fún mi jọ.
1: jẹ́ ẹ bọ́ kàròyìn bá mi ìròyìn rẹ o lójú ìwé karùn-ún inú ìwé ìròyìn daily trust níbi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ti ń sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá tó fi mọ́ sultan àwọn náà mọ̀ fọ̀rọ̀ lédè o wọ́n ní ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kíní yóò mọ̀ ṣe dá ṣe igi kan ò dágbó ṣe o wọ́n ní ṣe rí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí ti ń mì lògbòlògbò tómi rẹ ò fẹ́ tòrò yìí ń bẹ lọ́wọ́ rẹ ń bẹ lọ́wọ́ mi ààrẹ ní bẹ́ẹ̀ bá lè sora yín pọ̀ ọ̀rọ̀ ààbò yìí aṣẹ́gun ẹ̀ àbó ń péye lórílẹ̀-èdè nàìjíríà
0: àmì ọ̀rọ̀ ààbò yìí asegun re isokan la ninu be na lo gbe mi lo si oju iwe karun iwe royin vangere to je laaro yi won ni pe lori oro ke yi ti se yi Jim Grill, eh, to je wi pe o so jade lenu won ni bi gba to pe o fe ma ran awon eyan sira won lorilede wa Nigeria ni egbe awon mo leyin Christy Khan ati PFN ati NHRC kwankwa so won soro ko ba kun gbe si Jim Grill bakan na ni ajo NHRC won ni pe ki joba apapo ki won o fi ke ni o fi gbe se yi ki ohun lori oro ko ba kun gbe eyi to so bakan na ni won soro pe e wo sharing to ni won se pelu oro oselu ogbodo je nkan eyi to je wi pe o wu yan lato kan ni ko gbodo je ti won fi ma du koko abi to je wi pe yo mo dapa e abi ki o wa fa iyapa ni agbo esin egbe awon leyin kristi lo so be bakan na ni egbe pfn soro wi pe iwasu lasun ro le o owo lile la fi nka pa ase bi te ba ri awon to je wi pe alajangila nipa oro esin ni won yo da oke mu won sikun bi en mu no ri kan pa so na wa fo bale oni ewo pelu oro yi to je pe o le mu na bole o le ji ki nkan pa ka so lorilede wa Nigeria o le mu ki ofan ko to si gbegiri kele ko si keko re lowo oni se ri nkan ti jingri eyi to so yi o ku die ka to ibi to ba ye ka ti ba kini kan ta ba lo ba mi nbe o mo se o o be no ju iwe karun iwe royin punch o ga mi e karo
1: e ko jumo o ju iwe keta dini ogbo in to bo ga bayo
0: my inspiration ifa o ko fun mi inspiration ni
1: in to bo ga bayo to ni ticket be lo lo ti ta
0: ba kunle a ta ticket sori awon eyan wa awon ololufe wa bi nkan ba fe doju etan odun to lo awon eyan ojo en gege la mi wa gba ticket ko si wa si ticket mo
1: e mo jojojo
0: e mo jojojo
1: e wa ra ticket
0: e te nte mi mo le wa le pelu ma tuke ma ni pe fe ra ticket loko la mi ni dayin lohun un bu yin ni o ehe
1: oja sakoju e wa ra ticket
0: o ra awon eyan wa ni an gbadun wa an gbadun wa o gbadun wa
1: a mo pe ni fe wa
0: ai dupe lo awon ti won fun wa ni pe ka fa awon eyan na
1: ibi te ti le fife ran wa daada ri e wa ra ticket amala o e ja jo ko mo lubu e ja jo gbadun ara o
0: ah ko tin to da bi ke ri mouthpiece mi mi o se ma pon gegege lojo yen
1: oh my god
0: te ba ra ticket te ba ra packet kan mo le fi o se ni
1: eh
0: eh ma kan gbo pada lojo keji ni
1: sa eh okay okay e ra ticket e ra e wa wa wo nkan ti o sele lojo yen 3000 ticket
0: Paske kan 50 lo wa nbe.
1: A pe number elera bi mewa elera bi ogun elera.
0: Elera ra fun yin.
1: Elera fun yin elera fun ra yin. Era ticket yi.
0: Te ba packet kan. Ah. E bun. Te pe yo mo bisun yo bi wale ni ma fun yin.
1: O ko fun mi ba pe.
0: No rara. Ti mo ba fun mo leran yo bisun yo bi wale.
1: Ele te ba. Yo ye muro yoje
0: abi mo ti fi ole ni
1: eba iroyin re loju iwe iroyin ti daily trust oju iwe karun ibe mo wa nibi baba obasanjo tawon na ti fi gba kori je are orile ile na
0: bo si baba ti jon omo mi ran si orin kini baba obasanjo e ma ti jasu rock e ma gbagbe mekunu awa lo mo nigeria ah igba gbogbo nkan
1: ile aye oba mewa epa mewa
0: igba kan le
1: are joda ta ngba kan ri na awon na mo joro
0: ni gba kan ri
1: convergence awon are tele ri obasanjo soro jonathan soro oni baba ngbiyanju ati ka bi o ba pe boro oni adale atusa ni o woni se ri oro democracy orilede nigeria isejoba wara worilede yi o ye ka da kini on le ka be sin mo tusa ka wa mo safayo re ele lo to ele ni oto review in loyinbo ti won fi gbe iroyin ohun lese te ba doju iwe karun eba ninu iwe iroyin daily trust
0: so mo pada si ninu iwe iroyin the punch yo ba bo won ni pe malu to je bu fi aje fulani iku oni ya lu fi ajo lomele wa ni pe ewo ede ti o gbeleyo to mo ara le mo gun aroko laarin fubara ati awon asofin ni ipinle river ton ni jeme yi pe o mu ki abeto suna eyi ti owo re nlo bi trillion meji naira din belenja 1.85 trillion naira ko fori san pon ki won mo bi won o se ati ona ti won gbugba bayi won be ni oju iwe kesan iwe royin the point to jade laaro yi
1: o da iroyin ture ba ti n ba lo baba fendo le ngbo 32 fm 94.9 te ba doju opo facebook 32 fm 949 eyin e tubo mo ba wa like e mo ba wa pin kini ohun e mo ba wa se kini e mo si are ko mo lo fa fa fa
0: ebo ko lo fa fa
1: ebo je oju iwe kerin ikefa na ninu iwe royin ti Daily Trust ibe mo ti ri royin yi o ope ijoba apapo won ti be si gbe awon igbese kan bayi pe awon oriko e ti won ti mo keran je ko koriko bi meta dini ogun o le ni irinwo 417 eni won o tu se o ki won le mo ko awon eran mo je lapa be
0: to yo babo won ni pe ogun ko le la mo se a ni sogun ko de ele lo gbe mi wo oju iwe keji la iwe royin the punch e to jai laaro yin nibi ti ile iso lopo orilede wa Nigeria ti ni pe awon pale mo dada tawon to pekun kawon mo ba fi jamba se awo seri igbese akotun ilana akotun lori eto abo awon fi di re lole o siwaju eto dibo gbogbo odun 2027 ki esu ki omo ba wo rara ma omo orilede wa Nigeria lowo lakoko dibo leyin dibo ati nigba ti won ba nse akojopo ibo gan debi pe ti won ba tun wa ndibo na gbogbo re yo wa panupo soju kan yo wa le dandan
1: bo ba ti je poro ibo n lo tun lo ifa mi mo ri royin kan ninu we royin Daily Sun ni o ni oju iwe kefa inu we royin ti Daily Sun nbi ani to ti fi gba kan ri je igba keje are orilede Nigeria to na je oludije sipo are labe ase egbe osele ti African Democratic Congress ADC Atiku Abubakar o ti be zin soro kan o oni ewo awon bivasi ero bivasi tan samulo lasiko eto idibo kan ojo pe ojo ti lo lori awon kan o ko ye ki won kan wo be titi odun 2027 ki n lode to fi so be oni awon ayewo ti won se lati gbaradi fun eto idibo ti o waye ni ipinle Osun oni nje je mo pe awon bivasi kan won denu kole ninu ayewo ti won se o ntori na nko e tete gbe igbese lori re
0: to egbe oselu PDP egbe oselu ADC fa gbon mu ja o wa ni bo se je wi pe ipinle Cross Rivers o da bi igba ti won ti cross line won o won ni e wo se ri patako ikede gbangba wi pe a fe seto polongo ibo won ni 150 million o na ni fun ti gomina ati awe eyan mi be na si 100 million na wa nbe pe be ba fe gbe ipolongo kaakirin e wa tabana ni e le poster ni iye ba iye won ni pe a be wa gba wa ni ki la gbe ki la gbe ki leju si owo ele o ti wa gagara bayi oto la mo owo e ta fi buy and sell your 14 kankan ka to pa fe to ri pata
1: e wa la o da
0: sa wa pa 150 million
1: ifa sazi u se
0: eyan lo se li a ni se kini on be loju iwe kejila awu oni di poster iwe royin vanguard ni mo ti ya ko post party peace of the house peace of the nation
1: vale poster vale poster
0: ati wole ati wole ba le post afeni ti o ba lobi le na ni ndibo fun wa aben ti o ba lokun aben ti o ba lokun
1: ko ya pe nu le wa la ba pada won
0: je so fun o opolopo mi ni o je wi pe je so fun o opolopo mi mi le pe won dibo tan won ni wole ile ogbona gboto wa se ti won wa salo okun abi ki won salo gugo bawo ba wole a pada so de wa
1: pada senu ise wa
0: a won ni ise bile yo won won gba le mi lo oju sam dude le npo ibaba e wo mu kan si ka to lo si face of the market
1: je ki lo si inu we royin ti Nigerian Tribune oro lori oro eto ilera ina leleyo ki loro to ba de lapa bi lori oro arun kogbo kogbo ti kuse iroyin jade wi pe kawon eyan tubo tubo mo sora o lori oro ohun pe in to ba ti ye ti won ba ti so pe eni bayi mo fe eni bayi o pe kawon eyan tubo mo gbe igbese lori oro ohun
0: ki n to lo pray si omo ti mo kokko se
1: kini
0: mo kokko mo be bere wi pe kini genotype e na ki n to lo pray si nu
1: so fa o wa si le se ranse wa ni genotype mo ye pada ni
0: ba gba yo omo ti pastor yin ma n ta yen eh what you so pe enikan to JSS ngba yen omo mi o de ji a asterisk
1: aa
0: e ma tara e ja payun de ka mu mi ni oju iwe kesan iwe iroyin vanga iroyin kon wa nbe wa ni pe egbe awon oluko lawon ile eko giga fight orilede wa Nigeria asu won ti pa lase o pe awon ile eko giga fight kan wa ti won lo bi ogun te pe ki won ma gbaradi fun iyanse lodi ati iwose nina bi won se fun ijoba apapo orilede wa Nigeria ati awon ipinle toro kan ni gbedeke ojo mela ipe abe wa gba wa ni ko ye ki ogun alaru ogbe ke to sanwo oya won be ba wa ko te sanwo ohun te ra yin ba fi awon pegin aje pa won o won danu leyin ojo merin la e wo awon mu nkan paka so on be loju ni kesan
1: ori oro to fe ni jo pelu efe onu won e mo se loju yi so mo ke mo miss flight mi lanu
0: ah
1: miss flight me now
0: lowa taji
1: rara o wa le ko la
0: mo sari po ka se saro giri ololo ni kini mo gba le ja mo gba le ja bo
1: fa mo ro mi pin oju la ri ameni to lo uk
2: eh some edo state na ni kini bayi ni ni map is bayi to awon edo ni kan we flight awon de kala mo ko
1: we flight eh iroyin jade ni we iroyin daily trust e wo ba won yan ti ko bag won lowo won cancel flight won ni awon ti won ti delay flight won na won delay re loju we keta toju we kerin daily trust won ni bi oro ti bele bi awon ti won je egbe awon osise kan awon to je pe won sise ni papako oju ofurufu won ni won lucky ti pe oro kan mo epis ni epis terminal ni ipinle teko ati tilu abuja to fi mo enugun pe awon owo kan wa bi 5% to ye ki won mo san ti won si ko ti won e san wo won won tun ni won tun se awon kankan bi anti union iwa
0: en lo si egbe tako egbe
1: en sise tako egbe lapa bi
0: dadaju de oja
1: ifewonu won
0: ikon ta 2 fm le ngbo ba fendo ni eto tin lo lowo e ko kale
1: ambo

0: 32FM 94.9.
1: Ẹ káàbọ̀ padà láti ojú di ọjà. Ní rí àjẹkùrò lórí nǹkan tí ẹ̀ ń bá bọ̀ wípé ìtàkùn ayélujára gan-an.
2: A ti sọ lọ́jọ́ Monday náà pé tá a bá ṣe àyípadà rẹ̀ tá a ṣe yóò fún àwọn tẹ́kọ̀ọ́ ìṣọ́ra wọn digidi lórí social media pé ìyẹn kan tó jẹ́ kí ọ̀tẹ̀ àti ìbànújẹ́ kó tó pọ̀ láàrin ọkùnrin èèyàn ẹnìkan ó sì lẹ́nìkan ló nílùú ẹnìkan kò ní Nàìjíríà kìrìsìtẹ́nì mùsùlùmí ẹlẹ́sìn ìbílẹ̀ àti gbogbo ẹtí ò sì kankan àbí ó tún gba àmì ìgbọ́ tó pọ̀ pé nǹkan mi ti pọ̀ tá a tún mọ̀ tó tó pọ̀ lẹ́sìn mi tá a tún mọ̀ àwọn àjọ nílù as far as John leave country ni he belongs to all of us pẹ̀lú ẹnìkan ló ní nǹkan yẹn ń tan àpò ara ẹ̀ ni òkè ẹnìkan ò sọ kò ní sírú ẹ̀ ni ọlọ́run ti mọ̀ pé àjọmọ̀ gba ayé ni kò dẹ̀ sí bọ́ ìmọ̀ òdi àtòdi èèyàn àti ọpọlọ tí ò pè púpọ̀ tí wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ò yẹ kó tiẹ̀ dúró lẹ́yìn àáfà nípẹ́ aláàfà ní ìsìn.
1: Àgbà kí ká tó falẹ̀ mọ́ iyùn láàrin bóyá bí ìṣẹ́jú àyà ọgbọ̀n kí ló wá lórí tó fi pé ìjọba náà wọn ò pé ìtọ́ni ń sọ nípa ẹ̀sìn ó lè tiná bọlé a sì tí ì rè ní ìyànká tí wọ́n gbé.
2: Ṣé rí láàrin ara ibẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó pè lórí rẹ̀ sìnmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́kìnní ló bá mu ẹ rí pé àwọn kan wà gbà kan lọ́rọ̀ gbọ́ ọ̀rọ̀ bandit le gan lọ́kàlùkù ń kó bọ̀ wá wọ́n ṣe gbèké ẹ máa fi bá dé ìfẹ́ dára yín o ṣé orí ẹlẹ́sìn nìyẹn ibi tá a bá dé náà nìyẹn hate speech tá à ń gbé pé gọ́ọ̀mẹ̀ntì gbọ́rọ̀ hate speech dé nígbà kan àwa alátakò wọn fúnra pé àtúgbò ọ̀sọ̀rọ̀ wọn freedom of speech torí ti ń bọ̀ náà rèé hate speech nìyẹn náà kó sọ pé ẹ̀sìn kan ló níbi kan ó wrong ẹnìkan kò níbi kankan so ni ló ń fà á ìjọba ò sì lè mú ẹ pé àwọn tó ti ẹ̀gbọ́n ń pín wọ́n bàbá lábẹ́ wọn gan wọ́n ní àwọn wọ́n fìyà já àwọn aláìṣẹ̀ wọ́n fìyà já àwọn aláìṣẹ̀ nígbà tí wọ́n bàbá lábẹ́ rẹ̀ ó fi wàrà bójú wọ́n sì bàbá lábẹ́ rẹ̀ wọ́n sì náà fìyà já àwọn aláìṣẹ̀ ṣé adé ó kàn máa ń jẹ ni pé wọ́n need a lot of reform kìí ṣe náà tìdí kan àtàwọn tó tún ń ṣerú ẹ̀mí bọ́dá christian or muslim àti àwọn oníṣẹ́ṣe ni ẹ̀rọ social media èmi máa ń zoom ẹ̀ sókè báyìí pé wàhálà ayé yín nìyẹn ìtẹ̀mí ń lé kọ́lẹ̀ ìtẹ̀yí ń lẹ́nu kí lẹ̀ já sí gangan ọlọ́run tọmọ tí ó ṣe ẹ̀mọ́ tọ́lọ́run ó ṣe ni ilẹ̀ ò tí ì mọ̀ kò tí ì sù ẹ̀ sọ kankan ẹ̀mọ́ ní tọ́lọ́run ó ṣe ni ọlọ́run ò ṣe é gbìjà ìyẹn kò kọjú mọ́ tí ó ṣe o.
1: ẹṣun kí a tó fún àwọn alẹ́ láǹfààní torí àkókò wa tá a bá wojú ìwé kejì ìwé ìròyìn vangard kankan wà ń bẹ̀ lórí àwọn nǹkan amáyédẹrùn tíjọba tí wọ́n máa ń pèsè wọ́n ní pé àwọn kan wà tó jẹ́ pé àwọn bíi ságolóṣàgò àwọn ààrẹ tí wọn ò níbì kan à ń forílé tó yẹ pé ọwọ́ ni wọ́n ibi tí ilẹ̀ bá bá wọn sínú àwọn ó sùn scavenger àwọn sálẹ̀ wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tíjọba ń ṣe ni wọ́n ń bà á jẹ́ ó rí wo la fẹ́ kọ síbẹ̀ ju ọ̀rọ̀ báyìí.
2: ṣẹ́rí yóò jẹ́ nǹkan ìbànújẹ́ gbà tí mo rí fly over for that matter mi ì tí ẹ mọ́ tí mo lè sọ ẹ rí pé lọ́jọ́ kan wà lábùjá gangan ẹnìkan kọjá lọ ó dẹ̀ rí tí ẹnìyẹn àwọn kìíní sì ń wú irin kọ́fẹ̀tì ó sì ń wú wọ́n lè kò rí mú ládùúgbò gan ìkan tó ń lọ ibìkan irin tó fi mọ́ dàbò àdúgbò pé ẹbí ni ẹgbẹ̀rún gbọ̀jú títí o wọ́n sì ń gé àwọn ìsìn kọ́ ẹlẹ́gbẹ̀rún ìsọ kankan wọ́n bá wọn pé ó ń dáàbò lónìí àti ẹyìn báyìí ló sì pa ó sì ń lé wọn lọ ààrẹ sọpọ́ọ̀tì ẹ̀ nǹkan yìí ìyàwó ni gọ́ọ̀mẹ̀ntì àwọn gọ́ọ̀mẹ̀ntì tẹ̀rù pé àwọn là ń ṣe fún àṣẹ fún wọn wọn ò ní gbà bẹ tí ilé ọba ṣe rí ìmọ̀ òfurufú wọn mọ rin ẹran tí ń jọ sí ńgbà tí ilé ọba ṣe rí ìmọ̀ wọn ń gbòfurufú kọjá níbo làwọn ó gbà kọjá bó ṣe pé map is this olóhun fly láì lọ
1: pẹ̀lú
2: if governor ẹ̀dẹ̀ govnor ẹ̀ sì ń banújẹ́ pé ṣé táwọn ṣe rí wọ́n ti gbẹ gbogbo kìíní jẹ́ pé tí wọn ò bá ní ìṣẹ́wọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun míì lórí ẹ̀ rí.
1: Agbákin ṣe yóò bá bọ̀
2: kí la bẹ́ ṣe lórí ọ̀rọ̀ báyìí.
1: Wọ́n ní pé ìwásù lásán rolè ọwọ́ lè la fi ń kapa àṣebi. Ṣé àwọn aṣòfin ò lè sí òfin kan kó sì dòfin pé ẹni tí wọ́n bá ti kárí pé ó ṣe
2: báyìí o. Nínú olùkọ́ kan lókálùkù ni
1: báyìí
2: tẹ bá láwọn kan kúrò lọ́jà lónìí ọ̀tún láwọn padà.

0: ti látọjọ ni.
1: Ẹ
0: rí ọ̀rọ̀ lórí ìdìbò tọ̀tún yẹn ni mo fẹ́ sọ. Gbogbo alágbára ayé tó wà nbẹ̀, kán gbágbára alẹ̀. Kán gbágbára alẹ̀ kan jẹ́ kálàáfíà òjọba. Àtẹni tó ní sábà ti rí pátì kan ká máa pa wọ́n. Báyìí ṣẹran. Kọ́yàn ó mọ̀rọ̀ tí ó máa sọ jáde lẹ́nu. Báyìí ṣe wúré. Kán jọ̀ torí Ọlọ́run. Kán gbágbára alẹ̀ kán jẹ́ kálàáfíà òjọba. Kán jẹ́ pààyàn kò sí gúnmọ̀.
2: Òṣèlú
0: gbogbo pápò gbogbo lẹ́sẹ̀ kán jẹ́ ó dópin. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n o.
2: Ẹ ṣeun.
3: Hello.
2: Ẹ kààrọ̀.
4: Ẹ kààrọ̀.
2: Ẹ kààrọ̀ sà.
4: Ẹ jẹ́ kí n máa kí sí ìdàpọ̀ wọn lálẹ́ tán alẹ́ àgbàkìmọ̀. Ìfọ́nlá àti ìyára bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀
3: sáyẹ̀ ní
4: ọlọ́ọ̀sẹ̀
2: ọjọ́ òpó ò tọ́ dáadáa tẹ́ bá lè pè padà ẹ kò tọ́ dáadáa.
4: ok
2: bákan bákan ló bákan.
3: 0705-5000-949 0809-7000-949 0906-2000-949 hello.
2: Hello.
4: Hello.
2: À ń gbá yín dédé báyìí.
4: Kílẹ̀ ni mo ṣe ń babọ̀ àjọ kéréje kéréje ló ti sọnù àwa ń ro ọlọ́dọ̀ọ́rẹ́ lágbára mo ti fọ́ mi léde kí fẹ́jẹ̀ má bínú à ń bí distrọ́tù tuntun ibi tó rílẹ̀ ti mẹ́ẹ̀ nìyẹn kò dẹ̀ sí nǹkan tó ń farú ẹ̀ orílẹ̀ tí sọ àtòṣì bá ti nípọn gidi sọrí orí kò dorí rẹ̀ ló máa máa wá agbára fún ara rẹ̀ ó ló fà á ju wípé gbogbo àwọn ọ̀rọ̀ ṣẹ́ dà.
2: Ọjọ́ kan ọ̀tọ̀ dáadáa ṣùgbọ́n ayọ̀ ta fẹ́ yọ. Edward John ó ní pé nígbà tí àáfàá náà tó ń ṣe wáàsí rẹ̀ ó ní pé ǹjẹ́ mọ̀ pé àwọn gómìnà ní apá àríwá mẹ́ta wà ń bẹ̀ ó ní gbogbo wọn náà ni wọ́n ń rẹ́rìn-ín. Ẹ kààrọ̀. Ẹ kààrọ̀ sà.
5: Mr. Opayemi ni láti bí kan o.
2: Ẹ ṣeun.
5: Orí yóò ní dẹ́rù lórí ọ̀rọ̀ bàbá wọn bá dọjọ́ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ipò àgbà náà la máa bá gbà ọ́ mi ò lè kó ọ̀rọ̀ bàbá dànù láyéláyé torí bàbà wà ń bẹ kò wọ́ọ̀sì tó bá yìí o kò wọ́ọ̀sì rárá rárá a sì tún ìlàsíwájú kankan tá a lè pàtàlẹ̀ báyìí ẹ kú ètò.
2: Ẹ ṣeun.
3: Ẹ ṣeun. 0906-2000-949 0705-5000-949 hello.
2: Ẹ kààrọ̀.
3: Ẹ kààrọ̀.
2: Ẹ ṣeun. 0705-5000-949 ilé òkèrè +23490-6209-49 nọmba ti ẹ pè sí bákan náà ẹ lè fi sọwọ́ sórí ìtàkùn ayélujára Facebook àmọ́ àkà.
3: Kàwélé kí. Hello.
6: Hello.
3: Ẹ kààrọ̀.
6: Hello.
3: Ẹ kààrọ̀.
6: Ọ̀pọ̀ èmi láti Apẹ̀tẹ́ ni.
2: Ẹ ṣeun.
6: Ṣé ẹjọ́ mi fẹ́ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni wípé ṣé àwọn sábà.
2: Hello.
3: Hello.
2: I'm going by.
6: Hello. Àwọn sagoro sagoro. Sẹ́ni àwọn ọlọ́pàá wa wọ́n ní ẹgbẹ́ lórí ìlú wọn lórí. Wọ́n máa jáde níta ní aago mẹ́fà ní aago márùn-ún nídàájú kùtùkùtù kí wọ́n sa kankan kiri. Wọ́n a máa ń lọ sí ọ̀dọ́ ilé mẹkáníìkì ọ̀kan gbogbo nǹkan tó bá wà níbẹ̀ wọ́n a máa sàkóso. ó máa jí ìkan ní nǹkan nínú ọba mẹkáníkì.

0: wọ́n mọ̀ pé kíní yẹn ẹ ṣeré àwa là ń pè é lérè
1: yìí
0: bàbá wa barista olóògbé tí wọ́n kọ́ lórin gan mọ̀ pé kì í ṣeré wà wá tá a fẹ́ wò la sọ pé a fẹ́ lọ rè é wéré barista ẹ kú ojúmọ́ o abẹ́ tún nǹkan kan yẹ̀ wò láàárọ̀ yìí ó dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó gan ayàyà àmọ́ síájú ohun gbogbo eléyìí ló wà nídìí ẹ̀rọ o ò ní ń gbé sókè ìgbésílẹ̀ tẹ́ fi ń jìgá mi o fatia oní english ilé ìbónú àjọṣe ni aisha adédokun àjọmú wa ni ẹ̀ka àárọ̀
1: wọ́n wá lẹ́mọ̀ọ́dé yìí járe
0: rẹ̀ wá ṣeré bàbá yìí.

0: káàbọ̀ padà. N tá a fẹ́ túyẹ̀wò láàárọ̀ yìí lágbára.
1: Èmi yẹn yó.
0: Nǹkan yìí dẹ̀ rèé.
2: Bẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi.
0: Ó wọ́pọ̀.
2: Ìwà láwọn bàbá ilé burúkẹ́.
0: Láàárín àwọn tí wọ́n jí ògo ìràwọ̀.
2: Àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé.
0: Nǹkan yìí wọ́pọ̀ láàárín àwọn tí wọ́n jẹ́
2: ìtìsẹ̀
0: olówó bọ̀rọ̀ kìnní láwùjọ.
2: Alábínú àmà ń sá sí.
0: Nǹkan yìí wọ́pọ̀ láàárín àwọn tí wọ́n wà nípò.
2: Arúgbó ọjọ́.
0: Aláàjì Lukman látọ̀yọ̀ ẹkú ojúmọ́ o.
2: Ìwà ló ń jẹ́ mi, èmi ni máa ṣe bẹ̀rù Ọlọ́run Ọba.
0: Àmọ́ nínú ìwádìí mi.
2: Ìparẹ́ o. The Lord of the Lord.
0: Nínú ìwádìí ọ̀rìn kíni wín mi.
2: I am that I am. The Alpha.
0: Mo rí i pé bí kinní ọ̀hún ti ṣe ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà bẹ́ẹ̀ kọ́ ní ń ṣẹlẹ̀ sán tó wà lókè òkun.

0: ẹjá wà wọn lọ́ṣẹ̀lú wa.
1: Tí gbogbo ẹ̀ fún ìbọn sí ìyá ilé.
0: Àwọn olóṣèlú wa ẹjá wò wọn.
1: Tí gbogbo ẹ̀ fún ìbọn sí ìyá ilé.
0: Àwọn politicians wa. Bí ẹ bá fẹ́ campaign nírú àsìkò tí ẹ wà yìí, kálukú ni ọmọ bá wa mú gàárì.
1: Tó fẹ́ kó jọ máa láyọ̀ kó tọrọ.
0: Ẹni tí ọba wa jàgbàdo, ọba wa jàgbàdo.
1: Tó fẹ́ kó jọ máa láyọ̀.
0: Wọ́n á wọnú ilé wa, àdúgbò wa yẹn á ní ìtì lójú wọn ń gbà yẹn.
1: Tó fẹ́ kó jọ máa láyọ̀.
0: Wọ́n á wo Fatia, ah Fatia, ọmọ ẹ̀gbọ́n àbúrò brọ́dà mi nílé yìí. Ìgbà ẹ náà mọ rí ilé tí wa mọ́ra wa. Very good. Ẹ jẹ́ wọnú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tán.
1: Gbogbo ẹ̀ dáyọ̀.
0: Wàá kọ̀wé kọ̀wé kó tó di pé máa rí wọn. Ẹdì yẹn mú iní. Security àbí àkọ́kọ́.
1: Gbogbo ẹ̀ dáyọ̀ ohun tó mọ̀.
0: Ẹ jẹ́ wo lórin tó ẹ pé gbogbo wa là ń promote wọn. Owó mi ló fi ń fẹ́ láì wo lórin. Kíni ẹ̀ sí àbí orí tó fi sun line tí mo stream. Lára ìlú ti ń pa owó mo wà nú àwọn tó ń fún ọ lówó bẹ́ẹ̀ náà làwọn olóṣèlú wá jẹ́.
1: Ẹni tó
0: owó oṣù tẹ̀ ń gbà nú ilé ìgbìmọ̀ aṣòfin owó oṣù tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbà owó mi wà ń bẹ̀ àfi tẹ́ ẹ̀ bá gba táàksì ẹ sì ń gba táàksì tó gba sálárì ẹ ti yọ owó tí yín.
1: Ẹ
0: lá pàdé mi tẹ́ ń kó kán fọ́ yín bọ́ ẹ sọ fún àwọn ọlọ́pàá yín béèyàn kọlu mọ́tò mi mi ò nílò kí n ọmọ ilé yín kí ráyè. Ìdákan ni ẹ ṣe fún ní ọ̀sẹ̀ fídíò ní òní civil defence sì san etí wọn lọ́n láì yí pa. Mo ní mọ̀ wá ẹ̀yin náà ti ṣe mistake kí lẹ̀ ń wá wọn kí fún ẹ ṣe fídíò mọ́tò yín wọ́n àwọn fi bẹ̀ yín mọ́tò tuntun wọ́n àwọn fi bẹ̀ yín lọ́n láì ẹ sáàmù ọkọ̀ wọn ẹ táàgì ẹ̀. Láàdì wa kan ní ẹ sọ̀rọ̀ lọ́sùn ní ìjẹta ẹni ìsìn bí ìjẹ iná dẹ̀ sọ̀rọ̀ yóò bá ti mọ́ tú ẹ pa wọ́n.

0: ẹjọ́ ń sójú òpó ṣé àwa aráàlú tá a ní tá a ń tọrọ ṣáwa tá a ní star ṣe ní wàhálà pọ̀ ni. Màá dírí lọ̀rọ̀ yìí débì kan láàárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ ní ọlọ́run ẹjẹ́ ronú sí ẹ̀ronú sétò mi tẹ́ ń gbọ́ láàárọ̀ yìí o. Ẹlòmíì àkínú yín. Family house yín nínú Ìbàdàn yẹn nínú pákánù haráhùn ilé ti wó náà bàbá yín lórí tán. Star lẹ mọ́ ń fún lówó online. Gbogbo tí wọ́n máa ń náwó sí arími ní patí fáwọn olórin tán níràwọ̀ yẹn ẹni tí ò lókìkí ń bẹ lágboolé wọn o tó nílò wọn o ẹlòmíì ò ná 3 million fólórin báyìí ẹlòmíì fẹ́ support olóṣèlú gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà tún fẹ́ support abinshan presidential kinní wọn ẹlòmíì ni o ọmọ kan sì ní lábúrò rẹ̀ nínú àdúgbò yìí tó fẹ́ ṣe kánsílọ̀ kánsílọ̀ gan jù ó fẹ́ jẹ mọ́ gàdí agboolé wọn wọn ni kọ́ wá sanwó sáàfin kò 100,000 san kò ní support yẹ o why olówó ní ń fọlówó lówó. Pàtí olówó bó bá wà ní UK yọ wà lé yọ wà support olówó ẹgbẹ́ rẹ̀ bọ́ tó bá ti jẹ́ ẹni tí kan tó sì ń bọ̀ kan yóò rà sójú representative. Yọ̀ràn representative àlàyé busy ni máa wà wá as representative ọ̀kọ́lówó ẹgbẹ́ rẹ̀ mọ́ pé patí lẹ́ẹ̀mẹjọ yọ̀mọ̀ ráyè mi ti sọ times that number ìwọ tó o bá ní tó o dẹ̀ mọ wọn rẹ wà tẹ́ bí o bá gbé kinní kan dé ní ojó mọ èmi tí ń ṣe wà ń mọ̀ pé mi lé èèyàn ọlọ́run mo ní. 0705 2 3 9 4 9 owó tí wọ́n ní ò sí fún wọn yẹn ọ wà fọlọ́wọ́ ẹgbẹ́ wọn 08097 2 3 9 4 9 09062 2 3 9 4 9 ṣé àṣejù tiwa gan náà pọ̀ ni ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀.
1: Ẹ̀lẹ́ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ sà.
1: Ẹ kú ètò kò ní bàjẹ́ fún yín o.
0: Àmì Ọlọ́run sà.
1: Ọpẹ́ Yẹmí ló ń pè láti ìdí ìkan o.
0: Ọyá mò ń gbọ́ yín mi sọpẹ́ mi.
1: Bàbá mi fẹ́ rí àwọn ètò tẹ máa gbé wá yìí máa ká mi láyà gbà mí ètò tó mọ́pọlọ dání dáadáa ni.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run àní jí ó bàjẹ́ fún yín. Ṣé igun méjì ló kú sí? Igun méjì ló kú sí?
0: Ọyá.
1: Sóyè ìlà.
0: Yes sir.
1: Igun ti olóṣèlú ọ̀tọ̀ ni. Igun tàwọn olówó ọ̀tọ̀ ni. Sọ ẹjẹ́ mi náà sáré yànnà lẹ́ láàrin ìṣẹ́jú kan.
0: Ọyá.
1: Ṣé ráwọn olówó wọn ì ṣàdédé sá fáwọn mẹ̀kúnnú o? Mẹ̀kúnnú lèmi náà o. Torí mo ní wọn lẹ́gbẹ̀ dáadáa. Ṣé ráwọn mẹ̀kúnnú yìí dáadáa?
0: Ọ̀nà wo sà?
1: Bólówó bá sì ń kẹ́ ẹ máa gbọ́ bólówó bá sì ń kẹ́ yọ kan fún mẹ̀kúnnú ní ìsìn. Tí mẹ̀kúnnú ẹgbẹ́ rẹ̀ bá gbọ́ ẹ̀mí sì tí ọkọ sọ ni. Ọ máa gbọ́ àti ẹ̀ mọ bó ṣe rówó rẹ̀ gan. Tó nìkan ni. Ibo ni ti ń rówó ọ̀gán ti ná. Ẹlòmíì sì ní tẹ̀sán tó yẹ pé iṣẹ́ ìrànṣẹ́ tọ́lọ́run wulẹ̀ ẹran látọ̀run ni pé kọ́ máa sàánú. Tó ti ń báyẹn. Àwa mẹ̀kúnnú ẹjẹ́ akọ́ṣàn ara wa dáadáa nípa ọ̀rọ̀ ẹnu. Torí àwọn olówó tá ń wò yẹn tá ń bá jókòó tí wà ń gbà mí ń tà ń sọ náà ń lé sí èsì òkè ṣe táwọn fẹ́ ṣe fún wa o. So ìyẹn tàwọn olówó tẹ́rí tàwọn olóṣèlú àjọ ń ṣe fúnra wa ni. Olóṣèlú tá a dìbò fún tó wọlé tán tó gba kọ̀rọ̀ sádò ẹ má bá a náà. Òkè yìí kan ṣẹlẹ̀ ń jẹta wọn lólóṣèlú kan wà wàá bọ̀ ládùúgbò àbẹ̀ kí n mọ̀ nípa òun ni. So àwa tá a wá jẹ́ kírísítẹ́nì àwa náà wàá dọ́gbọ́n ká lè rówó gbà lọ́wọ́ ẹ̀. Ẹ tí ò ní ìrówó lọ yàrò àwa awé láwà ní àti bí àfa. Tó náà ti mọ̀ ìgbé gbókú wọlé tán náà yóò tún tẹkọ̀ létí tó ń sáadọ̀ ni ẹ má bá àwọn olóṣèlú náà. Dùdáwọn tó da wà nù wọn ò fẹ́ pé ìlú gan-an ẹ má wù kí kọ́ wa máa gbé láàrin wa ṣùgbọ́n torí security purpose. Tọ́ra àwọn èèyàn ò da ìṣe ìlóòdì gbà ẹ amọ̀bi ti ń gbé ẹja lọ fún lákàmọ́ so àwọn kan wà. Dùdáwọn jẹgúdú jẹra àánú wọn ẹ má bá wọn náà. Ẹtú ìbá àsìkò tiwa náà la wà yìí. Ìlú gan-an ń gbéjàlè lọ́kọ́ wa fọ tọ́lẹ́ẹ̀tì mi lé nǹkan bá bọ́.
0: Ọ̀tán.
1: Ẹ fi hàn lẹ̀.
0: Ọ̀tán.
1: Ẹ fi hàn lẹ̀.
0: Ọ̀tán.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun ṣúgà já. A ti bẹ̀rẹ̀ sí ní kọ́gbọ́n báyìí o. Mi fẹ́ lẹ̀. Ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ ẹ̀ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ̀ kú ojúmọ́.
2: ama ya jokoto.
3: Yes sir.
2: Oloye Ismail o mele ye le loko mi.
3: E seun sir.
2: O n pe lati opopona Muslim egbe da ti baro ni oni laade.
3: Yes sir.
2: Nte mu wa laaro yi. Ka ka ma gbe sira won o. E bere. Yi to e mi se e meji ni ma fi seri. Di photo awon mejeji se nbe lodo mi mo ba won ya photo. Ni odun kan ile ise yin kan loke lohun te ti ku ngba kan bayi e se to kan eni kan pe se taka se to kan ni sabo
3: okay
2: eni kan to sa wa sabo nbe
3: okay
2: currency alaji taye currency o wa ni jona o wa ni jona gbogbo awa ta wa ni kokan kokan kokan la gbiyanju lati ba ya photo ti o si se beraga pelu eni kankan pelu wa aba ya photo ile se yin na ike na e tun se kini kan
3: okay
2: ni ring road baba wa oloye le kan alabi olorun ba forije baba
3: ami
2: ojo yen le odun yen ni ima baba foju gan ni ara wa o ti man gbe wa sori radio to ima baba mo se ti ma won ni ti mo ba won ya photo baba o do giraga pelu eni kankan ama won olowo ti giraga wo lewu po pe to ba sumo won bayin wa le bi aja ni olohun ni kemi pade iru won o ama e ma je ntan yin te lo ba bolowo mi ya photo ti gbo aye ri ko ba ya photo yen le ta ti be ko mo ra laanu mo o ama na o te lolowo le ke bayi lo pati to ba ti ma pe ni olowo yen o ri gaje o le ri nkan o gbe sumo ko se fun ori o le fa ti pada dodo re ko se fun o wu le ba ya photo ko le pa ni ko le ba pade alaanu
3: otan
2: lori photo to ba ya yo ma ko bo ni pe ko won ri lori facebook lo le ah won ti gomina mare te ye pe kan na ni njo to ba ya photo ori kan kan gba lowo re o
3: photo ni kan ni
2: so photo ni kan ni
3: photo lari
2: elomi o ba wa so en de ya photo bayi ko ti bela laanu mo o ti e lowo lo ba lo mo wa so en de ya photo so be lo bo ti wa nu yen awon lowo kan wa tan ko yan mara pe ba mi ya e ba mi ya ama awon lowo kan wa tan ti ri na ira won wo na lo sora re to ba ti mbolowo ya photo wo na gbada pe wo na do lowo kan le ba mo ba wo na ya photo ni o
3: e seun e seun ati nkogbon ati nto opo abi eje nse kedi ati ikolowo oja wirinwin ki nbo laaro yi e ti igbon kenkin edi number yen mu tin ba ti pada de mama si oju opo le lo sowo waju 0705 meji odo meta 949 08097 odo meta 949 09062 odo meta 949 ele nbe un e ku kala

0: não. Ewe ti okun ko
1: godo binu afa.
0: Awon to ni nsa fun awon ti won ni elu eku ojumo eka arosa.
2: Eku ojumo eka arosa o.
0: Yes sir.
2: Ni kenu gbogbo opo lati
0: Olorun. Ami Olorun sa.
2: Ati n gbadun eyin lo gbadun ara yin.
0: Ami sa.
2: Agba Olorun. Oruko mi ni Afa Mudashiru Ejalonibu lati Jana Lapako.
0: E seun sa.
2: Eri oro ti e mu wa, oro to e ke yen joko dada ko to fun yin ni esi re ni. Because o pisona gba. Bi meji oro ti temi. Akoko aseju awa o talika o popopo. Làwọn olówó yẹn náà ṣe ríra wọn gẹ́gẹ́ bíi pé wọ́n jẹ́ nǹkan àbàrà.
0: Point.
2: Because tí olówó bá wà nínú ilé láàrin ilé agbolé kan tó bá fi lè fún tálíkà ẹyọ kan ní owó tí tálíkà bá ti lọ sọ fún tálíkà ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bíi pé lágbájá báyìí máa ràn mí lọ́wọ́ wọ́n ti gbé owó kàkà wọ́n ti dìde lórí.
0: Wàhálà.
2: Wọ́n ti gbàgbé pé òun náà ní nǹkan kan tí ó mọ yanjú. Dojoojúmọ́ dẹ̀ kọ́ lọ́dún a lè máa fojú olówó wo báyìí pé bísíǹsì ẹ̀ tó lé ń gbà mí o lè ti dagun. Tí ò ní lè sọ síta pé ayé ń fojú olówó wo òun. Fẹ̀rẹ̀sápù lọ́nà àdúgbò mi yìí mo lẹ́nìkan sọ pé yes ó lówó lọ́wọ́ but ó fẹ́ sanwó kan fẹ́ nìkan ojú olówó yẹn làwọn fi gbogbo ojoojúmọ́ náà máa lọ bá pé àwọn ní di 50-100 tó mo wá wò pé ìwọ Ọlọ́run.
0: Òun náà sì ní bùkátà tó fẹ́ gbọ́.
2: Ó dẹ̀ ní ẹnu àwa tó ara sọ fún àwa ọra stand àwọn kan wọn ń pè pọ láwọn. Tẹ́rí pé àṣejù títí wa because àwa náà ò fẹ́ tẹ pamọ́sẹ́. Tá a bá ti ní wọn lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ètò yín ipe iṣẹ́ yá. Ẹlòmíì tó bá ti ní olówó lẹ́gbẹ̀ẹ́ kò ní tẹ pamọ́sẹ́ mọ́. Ó máa ti sí gbogbo bùkátà tó bá ti dọ́dọ̀ rẹ̀ tó bá kódà ti fún 2,000, 3,000, 4,000 naira. Tolówó bá tún wá fún ẹlòmíì lówó kóun fẹ́ ẹ̀fẹ̀ lọ fi ṣe bísínẹ́sì ó máa lóun ti ní ẹni tí ń fún òun ni ìlòkulò ló máa lù sà. Bẹ́ẹ̀ mo lẹ́nìkan tán fún ní 2,000,000 ó ń gbà tó láàrin oṣù mẹ́fà lówó yẹn ti run òun bó ṣe lọ ó láti wá bá ẹnìyẹn sọ̀rọ̀ padà ń tì wọ́n lójú ó níwọ̀ náà wo 2,000,000 láyé ìsìn. Ẹ sọ fún mi iná tó bá ṣe rí ẹlòmíì iná bó ṣe rí owó yẹn ní òsì fi náà tí ò ṣiṣẹ́ fún un. Díẹ̀ ni tàwọn olówó làwọn náà ṣe ríra wọn tẹ́lẹ̀ tàwọn olóṣèlú àwa fúnra ara wa ni because gbogbo nǹkan tá à ń lò láyé. Lèmi tó máa ń sọ̀rọ̀ lèmi rẹ̀ tẹ́lẹ̀ tó máa ń pẹ́ àmì kíjọba èmi ò kíjọba o. Pé wọ́n ṣe ọ̀nà wọ́n ṣe kinní kan because owó mi wà lára owó tán fi ṣe gbogbo kinní yìí. Bẹ́ẹ̀ iṣẹ́ tá a lè rán wọn náà pé kò ṣe kò sọ̀nà kò ṣe náà àwa lára transformer àwa lára òpó àwa lára wáyà bó bá ń bàjẹ́ àwa ládàáwó pé kò wá bá wa tún ṣe. Lẹ́nu pẹ́ tún wa taná fún wọn adúpẹ́ lọ́wọ́ wọn taná fún wa irú ọpẹ́ wo nìyẹn iṣẹ́ kí la rán wọn pé. For example nísìnyígbà wọn ń fún àwọn olówó náà fún wọn lówó pé kún fi wá kinní kan ẹjọ tí wọn gbàdá pé kún ọra mọtò sówó yẹn tó tan owó lé owó ná owó school fees owó nǹkan kan tí mo kún mo fi wá rolú mọtò tí àwọn ìjọba wa ń gùn tí wọn bára sọ ìtọrọ but àwọn yẹn bá sọ pé adúpẹ lọwọ ìjọba pé wọn ṣe ìrántí wọn èló ni wá nínú tílẹ̀ mọ yìí kí gáàsì tán wọ school fees tọ́nà ọmọ mẹ́ta ní school ẹ sọ fún mi báwo náà ṣe fẹ́ pé àbẹ́gbẹ́pẹ́ tíba pé wọn bá fẹ́ kí wọ́n máa lu jìbìtì sá ẹ wà ń bá yín bọ̀ kò ní jóná fún ẹ̀dá lóríbù tí alápákó ló ń sọ̀rọ̀ sá.
0: Ẹ ṣeun àfa mi.
1: Ìjì
0: àbíọ́dún.
1: Bàbá wa ní
0: káṣí. A ti ń gbé lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. A ṣe ìbẹ̀rẹ̀ náà ni ẹlọ́ ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Yes sir. Ẹ mọ̀ ṣeun.
3: Ẹ kújọ́ mẹ́ta.
0: Yes sir. Bá mi.
3: A kú ìlú yìí gbogbo ọjà.
0: Àmì Jésù.
3: Ẹ rí gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ pátápátá gbogbo wọn náà rí sọ o. Gbogbo wọn pátápátá ni wọ́n rí sọ. Èmi tí mo dàgbà yìí kí n tó mọ̀ pé ẹnìkan wà nídìílé ìyá mi tó ti jẹ́ mínísítà rí Nàìjíríà yìí kò tí ì jọdún mẹ́rin lọ.
0: Ó sì ti ṣe mínísítà rí.
3: Ó sì ti ṣe mínísítà rí. Tí máa wá sọ fún yín pé wọ́n á nẹ́ra rẹ̀ ni ò jẹ́ rí. Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán sì ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwa là ń jẹ́ kí àwọn èèyàn yẹn ríra wọn bí nǹkan tí wọn tó. Tá a bá rí olówó tó bá dé ká yẹ sí níwọ̀nba ó ti tó. Ṣùgbọ́n tá a bá ti ń darun tá a ti ń darun bíi pé kó mú wá kó mú wá ní tó bá fún wa náà lágbà fún àbùkù náà ló dẹ̀ máa fún wa ẹgbà kẹ́ẹ̀tún jẹ́ sórí bíi tédé. So àwa ní ọ̀pọ̀ àwọn olóṣèlú yẹn ló tiẹ̀ wá wọ́ọ̀sì jù èmi òun sátẹ̀lú olóṣèlú. ládùúgbò mi mo gbé nbì kan ní bí a nfẹ́ ya ṣe go wọn fẹ́ dìbò ń bẹ̀ wọn fún ẹni tí mò ń sọ ìkíkí mi o àìkíra ládùúgbò ó wá dọjọ́ dìbò ló bá mú 500 èmi tẹ̀ ṣe bí nǹkan gidi kan ló bá ń ran mọ́ mi lọ́wọ́ kí n gbà kí n dìbò fẹ́ gbé àwọn ó dárúkọ ẹgbẹ́ wọn mi ní dárúkọ ẹ̀ bí
0: ẹ má dàkọ
3: ṣùgbọ́n ẹgbẹ́ yẹn ni mo dẹ̀ fẹ́ dìbò fún tẹ́lẹ̀
0: ọ̀rẹ́dì
3: nínú ọkàn mi gba tó wá fún mi wá 500 èrè omi tí mo ti lọ́mọ nlé tí mo níyàwó 500 mo ní gbowó ẹ̀ fún kan tó wá ṣe ẹgbẹ́ yín mo fẹ́ dìbò fún tẹ́lẹ̀ ni ìwà ní dìbò fún mọ́
0: ọ̀tán
3: ìbò mi kò nú ìbò yín so tá a bá ti jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ yẹn tá a sọra wa di wá gba ráìsì wá gbaṣọ wá gbowó àtakó síbẹ̀ bó náà ṣe fẹ́ rẹ́ wa jẹ́ ẹgẹ́ bí a tó sọ̀rọ̀ tán sì tíjọba bá ṣe nǹkan fún wa adúpẹ́lọ́ wọn torí pé wọ́n ṣe ni ṣùgbọ́n kí ẹ̀tọ́ wọn ni láti ṣe so ìlú yìí ó dàbí pé tá a bá ti get mindset wa tá a bá ti set it right a máa bọ́ sí wọn lọ́wọ́ ni wọ́n á dẹ̀ máa play wa ẹyẹ mo bọ́ ṣe máa ń ta ayò ọlọ́pọ́n bẹ́ẹ̀ ni wọ́n á ṣe máa ta wá ọlọ́run fún wa ṣe kú ètò.
0: ẹ jẹ́ ń ṣègèrè àti polówó ọjà bí ń bá lọ tí ń padà aláàtì ìsọ̀ nǹkan kan láàárọ̀ yẹn lẹ́m

0: se gbogbo olowo lo lawun nu o
1: Hello, Eka Haro.
2: Hello, Eka Haro.
1: Eko Oju Mama.
2: Yes, Auntie Atia.
1: Emma Shoma.
2: Yes, Auntie Amiyu.
1: Mami Abdul.
2: Yes, so, and Diamond Singer.
1: Ekweto. Yes, ma.
2: And Eko Gbadu.
1: Yes, ma.
2: Atago yo feju, eh?
1: Ko feju, ko feju.
2: Oba, ah, oche, da, oche, ya, pe, ino, esi, gale, ingo, tuwa, mi, te, walo.
1: Oba, ramu.
2: Ah, you know, da, be, awame, ra, de, si, nu, esi, nto, riko, ba, ara, amu.
1: Yo, da.
2: Ah, mi, o, ewo, ala, wo, shanu, ele, te, si, go, ara, o, yi, oga.
1: Hmm.
2: Ola, ku, shanu, yo.
1: Mi, ba, mi.
2: Uwa, ku, si, tono, ba, shanu, yo. Usi, pe, nyo, e, se, tu, no, msa, ku, no, mba, ulo, she, luka, bulu, wuko.
1: Hmm.
2: Eh eh I pin to I pin dogba ti o dogba na ni
1: hmm
2: oni to do ba dogba ni eh eh as be en go si so le ko pe olowo ba to ba oni olowo ni se olowo
1: hmm
2: o lo sha de ma si kini yo ma se olosi
1: hmm
2: eh eh oni to ri obolo ba ri kini egbe to lowo yo tun ma se kini yo tun ma support awon ti o ko de ko ri be I want you ni nkan kan gan pe pe alice pe kon wo pe ka won kan na kon se kin a mo pe awon mekunu na a se ju awon mi na pon na pe ko ton ba ti lowo bayi won to ba ye kon fi se won ni fi se oto ni kon mi won a ti wo ko boya awon ti re yan ta won gba lowo pe de mo pe eni ye o le ma ma eh eh ko le jojojumo na ni o ma se kin ni o ma fun but won ba ton ba ti ri gba awon na ba she nkan gidi a na le ti be won se kini kon jiri e wo olohun o saanu wa
1: amen
2: yo ni kaluku ayo wa lowo
1: amen amen
2: amen toro je olagbara lo a de ni toro mu
1: amen ma e seun o
2: je wo ko ni wa nbi to ha lagbara lo
1: amen olohun ma e seun go
2: yes sir o da o
1: o da o ma
2: yes sir
1: e ku oju me ka aro e ka aro e ku oju mo o ti re o ti re oju opo yen se to nbo lohun ani se gbogbo olowo lo lahun
3: enana mi ye je ta jo mi ye ra o mi ye masa
1: alo e ku oju me ka
4: lo
1: e ka
4: a ku oju mo a ku oju
1: yes ma
4: o du be mi won ti ruko me ra ma se ba ni mo tin pe
1: e se ma
4: I se gbogbo olowo lo lahun ki si se gbogbo olowo lo ma nfe fi nkan re tore pele pele ni awon mi won o lowo lowo repete o amo emi ati se fun yan wa ti won mo se fun yan awon mi si re bowo won so bi omi won o le fun yan o awon eyan wa na to be lohun gege bi awa bayi awon mi laseju ti won ba ri pe nikan nse nkan fun won instead ki won mo lore fun won won wa so di pe eto e gangan ni ko mo se kan yen fa won
1: hmm
4: nkan ti mo sala fun won yen ni yen aba won to ni to nso yen o si nte le se fun won o ni fun yin e na keji ta won oloselu
1: hmm
4: ra won oloselu yen hmm nkan ton se fara ilu po o ama wa ra ilu gan ti wa gan po
1: hmm
4: ra fu so owo la ndibo fun aba ti fun wa 1000 2000 3000 okun ti bale awon kan lo fun yan lati Congo meji ton fe pele yen a ti lo a lo gba ta ba du lori ese wa pe ko si pe won Congo won cup e je ka dibo fe nta fe ton ba ti kowo yen de a sare si ni ta na ba lo ti don won sowo ni awon lo fe jere o de yan odun merin ka tori won ko do fa ni yen e se ku eto
1: e seun e seun ma
3: ami gake awode imi olo oko jibu lala awode imi
1: asiko yen tin lo
3: le baba do
1: gbogbo lowo ko lo lahun o
3: oro omi ye lala o dabo
1: wallahi gbogbo lowo ko lo lahun pupo olowo ni olahun ọ̀pọ̀ olówó ló fẹ́ ṣe. Àmọ́ ṣé ká mọ̀ tanra wa, àwa tá à ń bẹ lọ́hùn pọ̀ gan-an. Ẹ gbọ́ mi dáadáa. Ọ̀pọ̀ olówó ló fẹ́ ṣe, àmọ́ àwa tá à ń bẹ lọ́hùn ti wá pọ̀ gan-an. Ẹ tán ṣe fún lánàá. Ẹnìkan náà iná ló tún pè lọ́la. Ẹnìkan iná ló tún pè lọ́túnla. Ẹnìkan ní ṣe bójoojúmọ́ là ń pọ̀ lọ́run ti ń ṣe fún wa.
5: Àbúrẹ́ lọ bí sì ẹ wà o. Ayọ̀.
1: Ẹni tí ẹ̀ ń pè yìí náà ní òlì ṣé kò lẹ́bí ni. Ẹ kàn sí dá bóyá bísínẹ́sì ẹ ò tí ẹ gbéra ṣe mọ̀ páwọn olówó ìrẹ́bùn gbàṣà. Olówó ìrẹ́bùn gbà.
5: Èrò mi lọ́nà wọ.
1: Àmọ́ ń fún èèyàn ni wọn ì sábà fún wọn.
5: Ọlọ́kọ ilẹ̀ lọ́nà wọ. Dádì máa dàbí wa. Agbára òkun lajé. Gúnmọ̀ lẹ̀ ń wá.
1: N tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ olówó fi ń ṣọ̀rí ara wọn nìyẹn o.
5: Omiyẹ lala, omiyẹ lala, omiyẹ lala, omiyẹ.
1: Ìkọ́sọ́ mọ̀ pé tó ń bá ná 50,000 fún ọ̀rẹ́ ẹ̀ wọn ní patí rẹ̀ yìí, ó ti mọ̀ pé tó náà bá ń ṣe patí, ó lè ná 200,000 fóun. Àwa tá à ń bẹ lọ́hùn bàbá tí ń lọ patí olówó ṣàjà lọ jẹun á lọ jẹun ni gbogbo gift tán bá tún wá ń bẹ̀ látún gbà wálé. Nǹkan yọ kan báyìí bó tiẹ̀ ṣe gí ìta yín pé táyàn bá ti ń jẹun tán o bọ́dà mi kíní yìí mo bá yín ràbọ̀ o káwọn èèyàn máa fi tibọ yín ká máa fi yọ ẹrin yín wọn àní mú lọ. Bọ́dà mi ẹ wò èmi kò sí tẹ̀mí fẹ́ ha o mo rò pé gbogbo àwọn ọ̀rẹ́ yín ti máa mú kinní kan mo ti máa mú everything wà bọ́ mo lọ ra ìra pákẹ́ẹ̀tì láìtà yìí bíi mẹ́jọ ṣáwọn pé at least aná ṣáàní nkankan tán mọ light kẹyìn ha fún wọn o. Má appreciate ẹ burúkú burúkú. Bó ṣe ń plan tó fẹ́ rẹ ran patí ló ń plan tó fẹ́ ra aṣọ fẹ́ bí. Mi ò sọ immediately brother bí mi dé sister ẹ o. Mo n sọ pé bí tí ó tán máa ṣí bí ẹbí 100 tó fẹ́ wá yóò tún ra aṣọ àǹkárá ọ̀pá mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ẹlòmíì ọ̀pá mẹ́fà mẹ́fà mẹ́fà mẹ́fà. Ẹ wá ní fóònù rí òní máa kú. Ìnáwó tó ṣe ohun ṣó ti recover. Àbúrá mi pawó gan-an. Owó tó pa lójú agbolẹ̀ yìí ń rò ẹ rántí yọ́ọ̀lù tó gbà. Torí àwọn kálíbà èèyàn ti ń bọ̀ mẹ́ ẹ rántí iye oúnjẹ tó ṣe ẹ wo bẹ́ẹ̀ràn ṣe tó ẹ rántí màálù tọ́ra. Ẹni tó fàánù tí ọ̀pọ̀lọpọ̀ olówó fi láhùn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ní ọ̀kánjú àwa ti pọ̀ jù. Lóòótọ́ lódodo ọlọ́run dá lólówó láti tọ́jú àwa tá à ní ni. Àmọ́ ẹ gbọ́ kinní yìí. Kálukú ló ní bùkátà ẹ o ẹnìkan ò kó bẹ́ẹ̀nìkan nú ayé o. Ní tó o bá lè gbé ẹnìkan ò ṣe. Ọlọ́run kì í pani ní orí kó mọ̀ fìrun gbọ̀nrọ̀ pò. Ẹ wà rẹ̀ nìkan tó parí báyìí á nírun gbọ̀n. Méjì ìyọ méjì jẹ́ èèyàn. Ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn tó jógo.
5: Òṣìgbà rere.
1: Ìwọ́ tó ò tí ì kẹ́kọ̀ọ́ o ṣẹ̀ ń bọ̀ ni àkọ́kọ́ instrument tó fẹ́ gbà á lẹ̀ dolórin yẹn. Àkọ́kọ́ o máa wè sí slot yẹn. Ọwọ́ kó súnmọ́ rà. Mo súnmọ́ lámbòrò kì í. Yóò wá SMC. Tó ẹ kó ra máa tè é kó máa pè é kó máa kí kẹjọ máa wà kẹjọ máa ṣe ó padà wé sí slot yẹn. Hello.
6: Amaya Sokoto.
1: Yes sir.
6: Olóyè Ismail Omeyele náà.
1: All right, ẹ já ṣe kankan.
6: Àwọn tí wọ́n máa ń dúró kan fẹ́ bọ́ lówó wọ́n fẹ́ bá ẹni tó lóògùn wọ́n fẹ́ bá ìyá fọ́tò. Ṣé ọ̀rọ̀ èèyàn ni pé ó dá mọ́sùnmọ́ mi ya fọ́tò ẹlòmíì ò tún jẹ ìgbà sí lórí kọ́ fẹ́ bá olówó kan ya fọ́tò.
1: À ń bá bọ̀ á débẹ̀.
6: Ẹ wá rí mo tún mú ẹ̀rí kan wá fún yín. Ẹ̀yin náà lẹ tún ṣètò yẹn jọ tí mò ń wí náà ní Liberty Road ní iléeṣẹ́ ọ̀ọ́lù kan ní bẹ́ẹ̀. Táìmù yẹn ni Gómìnà Ajímọ̀bi ẹ pè pé debate ó yẹ kẹ́ ti rẹ́ tí ń gbà lọ́dún yẹn.
1: Yes, sir.
6: E pe pe ti pe ti gba na gugu awon governor se Makinde ina gugu tan tan fe wa fu bo na wan gba na awon se agare sarapa ti a gugu won. Gugu won won ready ati ba gugu awa ta wa nu hall yen. Won ready ati ba wa ya photo njo na. Lati gba ti gugu won ti wa di depo yen bayi. Nje a ri o ta a wujo won de sin ta le bi won ta le won ba ya photo won.
1: Mo we si slot to ni opopolopo ti we si o ti we si slot o ti waste e danu ah ikilambo wa party mi o lo gbodo wa HMC eli o gbodo wa ni la mo pe mo mo eli o ni party to mo pe speaker eyokan gan pe bo mi bai ko ti eni si speaker enu le fi se ya wa take e be ko ni choice ibi to ti wa gba yi to ti ni yi ti wa na ti je eyan ko ni wa you believe po si wa level to wa ngba akoko nu e keji e fam se eyan ju o le ni fi orin eyan appreciate e je se gbogbo bi to ba ti ri na lo gbe ah ololufe re la wa wa tewo ni nbi elo mi o le jade mo ka lo wo opolopo awon rawo yen ale na fi nboju jade
7: iya ma ni jese u ba ma
1: gbogbo nkan ni won order won ma order gbogbo nkan ni laye na ma fe ile ni an sa wa ile ni o kilode tori wi pe ba ma ile jade bayi

0: ti mo lagbara e ma sin ba ti ni so pe ni yes sir time yi lagbara o ko si nle bayi o
1: wa ta fi so to come ba mo pe ti broke
2: aye mama dini lawo
0: ini opolopo opolopo se n pe asiko social media ni isin lasiri ntu opo ni moto ko ni moto wa wa ti package bo eni to fe sumo yi o kan je ni li ni fe o si le ran lo le so de eyan but tun gba to ti ti package bo no o ti pe pe o hello ah yes sir no mo versare travel mi ba ti e de wa wa mo ti n bo sodo yin mo ni flat tire ni iwo to lokada
1: sugbon lo mu yin gbogbo wo le ri bakan na beyan sako osi sodo temi sugar mi o ran mo di owe ya joko to mu ni kolon ba nforun keya mi o le nti en wo ki woran eni ti won wo nu aye ogbodo woran mi o ni time bi ba SMC lori stage mi o fe ro lorin te gbe wa bi ba wa SMC we pe mi le MC be n ba tin pari ise mi ti mo pa mic bayi mo nlo nu baba raye alaji alaja ni sugar o laji so won atan boys e atan tan jo ko ra won wode alaji ni o feel alaji ni o ni o pay bills mi ni say 5000 te ka fa won an ti ma ndo party yin te ba ti pari e seru mi ko tun ni waye lagbara olohun si opolopo eyin irawo na po iwo lowo ladugbo iwo na je wa ara e
0: jẹ́gán mọ̀ pé o ní business o ní project kan tí wọn náà ń sort out lọ́wọ́ ẹni tí ò bá ti wá gbọ́ mọ̀ gbé kọ́ọ̀lù rẹ̀ mọ̀ jẹ́ kán kọ́kọ́ mọ̀ pé ẹ má bínú ó dẹ̀ wù mí kí n ṣe o but mo ní project because ìgbà tán bá wá fi nǹkan míì lọ fẹ́ pé ó nà tẹ́ naira sí wàá dẹ̀ padà rí bílíbílí lórí ẹ̀ wọn ní fi wá lọ kì í gbé kọ́ọ̀lù jèrè ẹ já pé mi sátọ́ bá sí tí a mí yẹn ìgbé kọ́ọ̀lù akọ́ yẹn ti pọ̀ jù kì í gbé kọ́ọ̀lù jèrè torí pé wọ́n fẹ́ tọrọ lòun wò wọ́n sì tún lè mú wá torí pé lára ìwọ tó bá jẹ́ star ìwọ tó bá jólówó lára àwọn tí ò ní náà ló ti ń ní lára àwọn tí kò ní ní star tí ní ti ń stream sọ ẹbí rẹ ti ń stream orin ẹ ọ sọ fún wa jẹ máa lọlé tí àmìyọ adébáyọ ló kọ mi títí di ọ̀la tá a pàdé torí àkọ́tún ètò iṣẹ́ yá ẹ lẹ́nbẹ̀ẹ́ kúrò kalẹ̀.

0: Lori oro ipinla osun na ni nibi eto idibo ti yo waye awon omo orilede Nigeria ni won tin wiyi wito won lori oro to ni se pelu eto idibo gomina ti yo waye ni ipinla osun nibi on to koju siwaju sin ko eyin selomi na nigba ti won ba koroyin ile ise radio 32 fm Emmanuel Adebanjo soro enikan to jo onwoye nipa oro awujo gbolahun adekunle ina lo tin pe fun eto idibo ti ko ni lejamba kan ninu ni ipinla osun awon ati yi ti ko ni ni iwa ipa kankan ninu nibi o ti wi pe awon omo orilede Nigeria lateyin wa ina ni won ti mo ri pe awon iwa ipa miran mo waye lasiko ti eto idibo ba waye orilede Nigeria amo ti won ti n pe fun akoyawo ati alafia nibi eto idibo ti yo waye ni ipinla osun be lo tun ro gbugbo awon omo ipinla osun lati dibo won pẹlu ẹri ọkan won dipo didibo lati sebe eja gboro siwaju si lori oro na
1: e ko si dibo na to wo bo ti wo ko ri ko si to le fia and free and fair election idi ni pe emi aruko sodo mi awon le aruko sodo won ele aruko sodo ara iwo le aruko sodo ara bo se ri niyan so gbogbo bi te ba niyan si ibe ni gbogbo won ma gbogbo bi te ba leyan si gbogbo ibe ni won ma so pe emi ni ka dibo fun lagbada ni ka emi e ma dibo fun lagbada emi ni ka dibo fun e de wa wo awon ko wa ni je pe gbogbo kirakita te se yi awon ko ti lugo sikona kan to je pe akoti dibo yen la won ma taje kan ma jigbe o ti ye be to wa ri pe ti awon osi nbe won wa lo di ti won tori gbogbo kini won yi won te soto e ti get nbe ori ka ko lo ma practice po go ninu idibo o ti ye be so won ti te o won wa lo mu yen wa danu won wa ku mi wa ko sile wa so pon ona ka awon mi gan o ni ka wa ko wo pe wa ko bu fun enikan because no any ti won sise awon eyan won o wa nbe so en ti bisb da ni gbogbo won saba ma n tele pe lagbaja iri ko si dibo to ma lo lai se ku be awon nawo
2: akoko na ijoba to ti wa ni ori apere to je ijoba apapo o ti fe di asa wa ni Nigeria la se pe egbe wa la mo ele to si pe ko ri be sẹri gata ẹnẹkì sọ yẹn ní ọdọ títí lápá àti ọdọ tiwọn àṣìṣọ ni torí bífàṣì yẹn ó wà lára ìkẹta àbẹtẹ kádìbò.
0: nínú ìròyìn mìíràn báyìí àwọn ọlọ́pàá mẹ́wàá àti àwọn aráàlú méjì ló ti jọ́ lọ́rùn nípè bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹni wọn ti gbẹ̀mí lẹ́nu àwọn agbésùmọ̀mí 17 nígbà tí wọ́n gbéná ìbọn wojú ara wọn ní ìjọba ìbílẹ̀ ti Sakaba ní ìpínlẹ̀ Kebbi nígbà tó ń fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ń lọ wípé àwọn tí wọ́n jẹ́ afurasí agbésùmọ̀mí 17 ni wọ́n mú balẹ̀ níbi tí àwọn méjèèjì ti gbéná wojú ara wọn náà tó fi jẹ́ wípé àwọn ọkọ̀ alùpìpì kan náà èyí tí wọ́n gbà wípé wọ́n fi ń ṣiṣẹ́ wọn ẹni wọ́n jó dànù níbi tí ìṣẹ̀lẹ̀ wọn ti wáyé nígbà tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Bashir Umar náà ló wípé lásìkò tí àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n gbéná ìbọn wojú ara wọn èyí náà ni àwọn tí wọ́n jọ lọ́rùn nípè nínú méjì aráàlú àti ọlọ́pàá mẹ́wàá náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ dágbére fáyé àmọ́ àwọn kan tí wọ́n tún rí mú náà nínú àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n ti wà níbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú wọn. ọ̀rọ̀ fífi ọmọ ṣòwò náà ló tútù jẹ́ ohun tí àwọn èèyàn tún sọ̀rọ̀ lé lórí níbi ó ti jẹ́ wípé láàrin ìlú ìbàdàn ni àwọn kan náà ti bẹ̀rẹ̀ sí ní kọ̀mìnú kọ́mi òde sórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ kan sì ṣe ń rìn káàkiri gbèrègbèrè àti àwọn mìíràn náà tó jẹ́ wípé wọ́n a máa fi wọ́n ṣòwò dípò kí wọ́n wà ní ilé ẹ̀kọ́ níbi àwọn míì náà ti ń tọrọ káàkiri nígbà tó ń bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm ọlá ìtànfọ̀ lárànmí sọ̀rọ̀ olùgbé kan kúnlé ọ̀làdẹ̀jọ iná ló sọ wípé àwọn òbí kan náà ló yẹ kí wọ́n débi ọ̀rọ̀ náà lé lórí níbi wọ́n ti ń bí àwọn ọmọ tí wọn kò lè ṣe ìtọ́jú tó fún tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí ẹlòmíín náà sọ̀rọ̀ wípé ọ̀pọ̀ àwọn ọmọ tí wọ́n fi ń ṣòwò náà ń lọ jẹ́ wípé àwọn tí kò ní ìrànlọ́wọ́ láti ilé ni níbi wọ́n ti ń ké sí ìjọba lẹ́lẹ́kùnjẹkùn láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún tábọ̀rọ̀ síwájú sí i lórí ìròyìn náà.
3: wọn ò mọ yàtọ̀. ọ̀la láàrin pé ọmọ ran òbí lọ́wọ́ láti ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe gẹ́bí ojúṣe sí èèyàn ṣe ọmọ lò ní ìlú ẹ mo fẹ́ wò pé kí n wò ní igun méjì igun àkọ́kọ́ pé ọmọ ṣojúṣe kó yẹ kó ṣe gẹ́gẹ́ fún òbí rẹ̀ nọ́mà ká jí ká pọnmi sílé ká fa bọ́ ṣùgbọ́n ọmọ tí ò tí ìtọ́ náà dárìn wọ́n á gbé gbálẹ̀ lórí kò kiri ọjà lọ ọmọ tí ò tí ìdálẹ́nu ọmú wọ́n á máa fi iṣẹ́ tó le láti máa fi ràn.
4: Mo rí pé n tó ń ṣẹlẹ̀ ní ìsinyìí ó ti ṣẹlẹ̀ ṣáájú tẹ́lẹ̀ náà jẹ́ pé kì í ṣe pé ó rán pàtó báyìí but bí nàìjíríà ti wá rí gan ọdún ayé kó tó wáyé kíni kó tó wá peléke sí i báyìí ìjọ ìgbà tá a náà dé a rí pé àwọn kan máa ń káwọn ọmọ wọn kiri lọ tí ò bá kí tí ò bá kiri lọ kò lọ skul àwọn àdẹ kiri lọ àdẹ ìjọ pé títí 7-7:30 láti dé àti lọ mọra skul tí wọn ṣe dáadáa but kò wọ́pọ̀ gbà yẹn ìsinmi pé tuntun wá wọ́pọ̀ sí débi wípé a máa gbé àwọn ipá tí ò ṣe láwọn ọmọ lórí pé ẹsẹ̀ ìwà tó bá ṣe ò jẹun tó bá ṣe ò jọmọ kò tún fẹ́ ṣe tó ẹ̀mọ́ mi á wò pé bí wọ́n fi àjẹun ni this is true àwọn ibi oríṣiríṣi òbí ló wà o ìkàwọn akọwà alágbàtọ́ alágbàtọ́ àwọn ẹ̀nà bíbá àwọn olùdókòwò burújú òbí gan lọ ìkàwọn alágbàtọ́ mi àkọkọ gbùrọ̀ mọ́ iṣẹ́ ó lè jẹ́ pé ìjọba lọ skúlù àárín
0: nínú ìròyìn mìíràn báyìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ké gbàjarè lórí ọ̀rọ̀ àwọn ojú òpó tí à ń ṣàmúlò tó jẹ́ ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ lórí bí wọ́n ti ń ṣe mọ̀nàmọ́ná lásìkò yìí nígbà tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm emmanuel adébánjọ sọ̀rọ̀ olùgbé kan solomon adérèmí náà ló sọ̀rọ̀ lórí bí ó ti jẹ́ wípé àwọn ojú òpó ọ̀hún ni kò dára tó lásìkò yìí àti pé ọ̀pọ̀ tí wọ́n bá ṣe dẹ́ta náà ló jẹ́ wípé ó tètè mọ́ ǹtan níbi wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ láti kàn nípa fún àwọn ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ náà láti túbọ̀ jáwé sóbì iṣẹ́ wọn kò lè jẹ́ wípé àwọn aráàlú wọn yóò mọ jẹ̀gbádùn àwọn ojú òpó náà àti wípé àwọn míì tí wọ́n bá tún yá owó ìpè ló jẹ́ wípé kò tí ì nílò ìṣẹ́jú pé tí yóò fi tán.
5: Network ìsìn ìgbà míì wà jẹ́ pé owó tí wọ́n ti máa ń já lórí college máa ń pọ̀ jù tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìsìn ẹ máa ní ẹ̀yà lówó ń sì báyìí ẹ bá ya lówó ó dẹ̀ kó akálò fún èdè ó lè má jù bíi 5 hours lọ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bá sọ fún wọn ó ti máa ń pọ̀ jù wọ́n rí dísì tàrífù fún wọn fẹ́ẹ̀ dísì amọ̀tọ̀ ń já lórí college ó ti máa ń pọ̀ tó nǹkan tí mo ní láti sọ náà nìyẹn àti lórí data náà ìsìn báyìí ẹ máa ní kálò data sí èmi fún the 7 days èmi ò ní lo 5 days tó fi máa tán ìsìn ẹ máa ní mi 2 days 2 days yẹn sì mí kò ní lo bí i 5 hours tó fi máa tán kí ló dé.
6: Ó
5: máa da fún yín tó ẹ bá a sọ̀rọ̀ fún adjust lórí ẹ̀.
7: Tí bí network ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta kò fi bẹ́ẹ̀ dá torí wípé a lè mọ̀ pé lọ́wọ́ ẹ kàn gbọ́ pín adẹ́kọ̀t ìgbà míì a lè mọ̀ pé yóò mọ ríǹgì lọ́dọ̀ tiwa kò sì ní débi tí a ràn pàápàá jùlọ fún àwa tí a bá ń lo android tàbí iphone tàbá ń browse ẹ kàn mọ̀ pé yóò kàn mọ̀ ṣe bàlàbàlàbàlàbàlà so èyàn ò ní gẹ́ẹ̀tì kí ni mo lè nǹkan téèyàn fẹ́ látorí nǹkan téèyàn bá fẹ́ wò so bí network ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta kò dára.
0: ìròyìn àgbáyé lẹ̀ ṣe ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32fm 94.9 fẹ̀yìn ẹ̀ ẹ ó ṣì mọ gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè abala eré ìdárayá tó fi máa bàlá múlù dùn ẹ mọ́ yìí kúrò ń bẹ́ẹ̀ o. adúpẹ́ pẹ̀ṣù wa ń bẹ̀ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa ká mọ́ lọ sí ilẹ̀ òkèrè báyìí ní ilẹ̀ zimbabwe ó kéré tán ènìyàn 15 ni wọ́n ti jọ́ lọ́rùn nípè látàrí bí ọkọ̀ ojú omi kan bí ó ti rì lórí omi ti kàríbà nínú àtẹ̀jáde kan tí àwọn agbófinró fi léde wọ́n wípé 90 àwọn èèyàn ni wọ́n ń bẹ nínú ọkọ̀ ojú omi náà pẹ̀lú àwọn òṣìṣẹ́ míì tí wọ́n jẹ́ 5 nínú ọkọ̀ ojú omi ọ̀hún tó sì jọ pé lásìkò tó ń rìnrìn àjò náà ló dédé dàwó tó sì bẹ̀rẹ̀ sí ní rì ó kéré tán báyìí ènìyàn 15 ni ó ti jọ́ lọ́rùn nípè níbi ìṣẹ̀lẹ̀ náà nígbà tí wọ́n ti rí àwọn míì náà tí wọ́n gbìyànjú láti rí dóòlà ní abẹ́ omi náà. A ò tí kúrò ní ilẹ̀ òkèrè ní bí ó ti jẹ́ wípé ilẹ̀ ti South Africa àwọn aláṣẹ wọn náà ni wọ́n wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tanná wádìí ìṣẹ̀lẹ̀ bí ó ti jẹ́ pé àwọn 4 kan tí wọ́n jẹ́ afurasí àwọn tí wọ́n wakùsà lọ́nà kò tọ́ ní ilẹ̀ ti ya níbi tí wọ́n ti ń wakùsà báyìí tó sì ti jẹ́ wípé lára wọn ti jọ́ lọ́hùn nípè bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sì ń bẹ lábẹ́ ilẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti ń wakùsà náà àwọn kan náà ni wọ́n farapa yánnayànna. Ìròyìn láti abala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti Monaco ni wọ́n ti ṣetán báyìí láti parí àdéhùn wọn pẹ̀lú agbábọ́ọ̀lù tó jọmọ ilẹ̀ France Paul Pogba níbi ó ti jẹ́ wípé lẹ́yìn ọdún méjì èyí tó ti wà pẹ̀lú wọn nínú àdéhùn rẹ̀ náà ló jẹ́ pé tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹsàn-án ni àdéhùn náà yóò tẹnubodò tí ó sì fàyè sílẹ̀ fún Pogba ọ̀hún láti tún lọ wa ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn tí yóò ti tẹ̀ síwájú. Lábala múlùdùn níbi tí a ti mọ figi gún ìròyìn àgbáyé wa fún títa sèkò yìí gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti tàkasúfè David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido ló ti fọwọ́ gbáyà wípé kò sí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ òǹkọrin kankan tó ní orin eléyìí tí àwọn èèyàn ti tẹ́wọ́ gbà bíi tòun níbi ó ti wípé òun yóò gbé mílíọ̀nù kan dọ́là sílẹ̀ tó bá lẹ́nikẹ́ni tó bá lè wọ̀yá àjà pẹ̀lú òun láti kó àwọn orin eléyìí tí àwọn èèyàn ti tẹ́wọ́ gbà bíi tirẹ̀ tó lè kó jáde ẹni tó kọ orin ọmọ bàbá olówó ọ̀hún náà ló fọ̀rọ̀ yìí léde lásìkò tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ní ojú òpó kan òun náà ń ló tún jẹ́ wípé àwọn akẹgbẹ́ rẹ̀ míì lórílẹ̀‐èdè nàìjíríà ń láti rí Wizkid Olamide Burna Boy Kizz Daniel Tekno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ẹ̀tẹ́ látẹ̀jíṣẹ́ sí wa tàbí kankan sí wa lójú òpó ti WhatsApp ẹ ṣàmúlò nọ́mbà yìí 0705655-0949 tí lè di ojú òpó ime yìí mú at 32fm.com.ng kí a tó mọ lọ nínú ìròyìn àgbáyé wa fún títa àsìkò yìí láti lè ṣe rédíò 32fm 94.9 fẹ̀yìn ẹ àwọn kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i ẹgbọ́ wípé ààrẹ tinubu ti rọ àwọn olórí ẹlẹ́sìn láti mọ sọ àwọn ọ̀rọ̀ tí yóò mú ìṣọ̀kan bá orílẹ̀-èdè nàìjíríà dípò àwọn eléyìí tó lè dá òwòhù sílẹ̀ lórílẹ̀-èdè yìí akàṣeyin létí wípé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ló wípé àwọn ọlọ́pàá ti dúró gbágbágbá ṣáájú ètò ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀sùn ní ilẹ̀ òkèrè ló kéré tán ènìyàn 15 ni wọ́n ti jọ́nà nípè níbi ọkọ̀ ojú omi kan ti rì ní ilẹ̀ Zimbabwe lábala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Monaco ni wọ́n ti ṣetán báyìí láti parí àdéhùn wọn pẹ̀lú Paul Pogba lákòótán lábala múlùdùn Davido ló ti fọwọ́ gbáyà wípé kò sí òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti Afrobeat tó ní orin tí àwọn èèyàn ti tẹ́wọ́ gbà bíi tòun. Lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá Mọ́mọ́ Lótù tó sì kà sí etí ìgbọ̀nyẹn ẹ ṣeun tí à ń gbọ́ 32 FM fẹ̀yìn ẹ̀.

0: Radio me. That's 2FMT wa okay.
1: Tọ yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: bi lo sele
3: ki won to so wa po nje o rati po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
1: eh ni tuto
3: ka sa so pe o ti rawon abi
1: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
5: iwo lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road, níbi Sinai Bus Stop, àti Àpáta, ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Ma wo mi bi mo se fe yin
8: mo n gba ka ti 2FM
9: 32 FM 94.9

0: ẹ káàbọ̀ padà láti ojúde ọjà sáré budana lè ń gbọ́ láti kànni àdẹ́rìn pọ̀ṣónú 32FM 94.9 Ìbàdàn. Láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù bá mi, ẹjẹ́ àgbà ìpè bíi mẹ́ta sí mẹ́rin. Ojú òpó yẹn ni o 0705 5000 949. Hello. Hello, ẹ ká sí ma. Yes, ma, orúkọ yín lẹ́ẹ̀kan sí màámi àti ibi tẹ̀sí ń pè wá.
1: Okay now.
0: Fatima Yusufu, ipò lẹ́wọ̀ ara tíkẹ́ẹ̀tì àmàlàyé o.
2: A wà ra.
0: Mo ń dúró dèyìn ẹ̀yin gangan, mo tiẹ̀ ń dúró dèyìn. Kẹ wá sóko dẹ̀.
2: Alẹ́ ọ̀sùn, àkújọ tètè sí ni a
1: sì jọ. Lágbára ọlọ́run.
2: Ẹnìkan kò ní yàn kú lọ àríwá
1: ni wà ní. Àmì.
2: Àǹtí Bẹ́ẹ̀lì ọ̀dọ́ wọn náà láàlọ́.
1: Okay.
0: Ìbéèrè kelo.
2: Ìkeje.
0: Ọ̀dà. Ìyàtọ̀ sí wípé à ń pè ní Digi, ẹ fún mi lórúkọ méjì míì, ta lè pè é.
2: Ta lè pè kí ni?
0: Digi.
2: Gíngi ẹ̀ ń gíláàsì.
1: Ṣé Yorùbá sì ní gíláàsì?
2: Gíláàsì.
1: Ṣé Yorùbá sì ní gíláàsì?
0: Ó de ní.
2: Gíláàsì.
0: Òun náà ni díngì. Gíláàsì, ó de ní.
2: Gíláàsì. Ìwo ojú ni ìkejì, lẹ́yìn àfihàn ojú.
1: Àwò.
2: Àwò ni àwò. Lẹ́yìn àfihàn ojú.
0: Ìwo ojú, àwò ojú, ọ̀dọ̀ àmú ti gbọ́ màá mi. Bẹ́ẹ̀ bá gbà bẹ́ẹ̀ gbà á, ẹ mọ̀ mọ̀ lẹ́yìn ètò.
2: Ọjà.
0: Díngì mi kò gbọ́.
3: Hello.
0: Ẹ ká sọ bá.
3: Patrice Marufa ni láti ìdí ìkan.
0: Èèyàn Norway.
1: Èèyàn wa ni.
0: Customer
1: dada.
0: Èmi lọ na Norway mo dé padà.
1: Customer dada.
0: Nígbà tí náà ni mo mi lọ.
3: Gbogbo wa láàdì Norway.
1: Ami.
3: Ẹ kú iṣẹ́.
0: Yẹ́rù ma.
3: Iyẹ ọjọ́ àmàlà lágbára ọlọ́run.
1: Ami. Ami.
3: Àwọn gbogbo ẹni tó bá wà ní iṣẹ́ jẹ.
0: Ami.
3: Àwọn
1: agbára
3: àwọn
0: amánà á
3: fi
0: kú ìfaransẹ́. Ẹyọ ọjà ó ti yé mi.
3: Ó yá ìbéèrè kẹwàá àti mary.
0: Ìbéèrè kẹwàá bá mi o. Kí lẹ fẹ́ kí n fún ìyá
1: ẹ̀? Mo fẹ́ kí wọ́n gbà. Ẹ fún wọn ní n tó rọ̀.
0: Ọ̀dà.
1: Ṣé o pé aráàlú kan náà ni wọ́n ọmọ Norway
0: jọ ni wọ́n? Ọmọ Norway ni wá. Má mi ṣe ń gbọ́. Mo fẹ́ fún yín lọ́rọ̀ mẹ́rin kan. Ṣé ń gbọ́ mi? Mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ mẹ́rin péré.
1: Àwọn èdè Norway ni kò fi béèrè.
0: Norway ni kì í fi bọ́.
1: Èdè Norway ni kò fi
0: béèrè. Ẹ wàá lo òun gbólóhùn kan ṣoṣo fún mi. Ṣé ń gbọ́?
3: Ò ń gbọ́.
0: Ọ̀rọ̀ àkọ́kọ́ orò. Ọ̀rọ̀ kejì òro. Ọ̀rọ̀ kẹta òro. Ọ̀rọ̀ kẹrin òro. Ó yẹ lo mẹ́rẹ̀ẹ̀rin nínú gbólóhùn kan ṣoṣo kó nítumọ̀.
3: Oro. Àti oro. Mo rán ọmọ kan ní oro.
1: Yes.
3: Mo ní ra oro.
1: Yes.
3: Mo wá lọ ra oro. Oro tó ní oro. Wá fún mi.
0: Ẹran ọmọ kan ní oro. Àbí ẹran ọmọ kan ní oro.
1: Kó lọ ra oro wá.
0: Ó wá lọ ra oro tó ní oro. Oro wá kọ́.
1: Oro ti gbé mi. Oro ti gbé mi.
0: Lọ́nà.
1: Ìyẹn nìkan náà mi sáà.
0: Ẹ o.
1: Oro nìkan ni wọ́n mi sáà.
0: Ó gbé mi lójú ọ̀nà.
1: Ẹ ká
3: tó.
0: Abasi Azizi láti sàrẹ̀ Mọ́lá Abasi Afa. Ẹ ká sọ sáà.
1: Ẹ ká bọ̀ sórí ètò.
0: Ìbéèrè kí ni kí mo fẹ́ fún bàbá, mo sì fẹ́ kí wọ́n jẹ.
1: Bẹ́ẹ̀ni, èèyàn wa dáadáa
0: ni wọ́n. Èèyàn wa dáadáa ni wọ́n.
1: Èèyàn wa ni wọ́n.
0: Ọ̀dà ṣe ń gbọ́ mi.
3: Mọ̀ ń gbọ́.
0: Ètò ìdìbò sípò ààrẹ, ẹyin tẹ fi ń gbọ́ wa sílẹ̀ náà bà mí. Ètò ìdìbò sípò ààrẹ tó ṣẹlẹ̀ lọ́dún 1999, ṣe ń gbọ́?
3: Mọ̀ ń gbọ́.
0: Ẹ bá mi dárúkọ àwọn olùdíje méjì nínú ètò ìdìbò yẹn.
3: Bàbá Fásájọ́.
1: Yes.
3: Àbí ikọ̀ ẹ̀rọ yìí o. Ọ̀pọ̀ ìgbà tó ti bá ní ìsìn yìí ó rí.
0: Ẹ
4: Olo ewe ran ko mo ran ile ti abi ewe ran ni.
3: Ani.
4: Oya oya oya dide ke le ran ti dada.
1: Egbon ye. Olufala ina fe ran ti. Ba se nso mo ti ri okan wa.
4: Ngba won tin pe di Olufala hello.
5: Yes ma.
4: Titila
5: ya lati mu loko ni o.
4: Eyan wa la mu London e ka so ma.
1: Titi amu London.
5: Yes ma. Esu ga meta.
4: Yes ma.
5: E sa tu e pa yi ni fun ni nkan.
4: Ah. Bibo.
5: Eh ja je bu.
4: Ah, odun wa.
1: Titi amu London.
5: Ti wa la.
4: Eye de mu ta le fe ba no nja.
5: E ba wa bere ro ba ro.
4: Lọ́dọ̀ta ni.
5: Lọ́dọ̀ yín náà ni máa mi.
4: Mo wá fẹ́ kẹ jẹ, ẹ kọ́kọ́ kíra yín kó oríire náà.
5: Wọ́n
1: ti jẹ léyìn náà.
4: Wọ́n tẹ ti jẹ náà.
1: Wọ́n ti jẹ yìí náà.
4: Ẹ ti jẹ náà. Ọ̀dà ṣe ń gbọ́ mi.
5: À ń gbọ́ o.
4: Tá a bá kà á ní mini méjì mẹ́ta mẹ́rin, á ti tó bí ọdún wo tí wọ́n ti ń ṣe ọdún ọ̀ṣun òṣogbo báyìí.
5: Ok, pe odun osogbo
4: tabaka ni tabaka mini meji meta ati to bi odun wo ta ti bere
5: meji
1: odun meji
4: odun meje seyin ni won bere osun osogbo
5: ipe bi aitenso ti yemi
4: ani tabaka mini meji yo ti todun melo ta ti so osun osogbo
1: ojo ti e
4: odun meje ton mu na to
1: odun meje na to
4: die tonu ko ni ko pa mi ani seju mefa
1: ka kan mu ara won bere to paka so die lati fi ran awon eyan wa leti na ni o si eyi awo kan lawo e wa pupo nu nkan bere ta bere e ri pe ki se pe won mo ṣùgbọ́n gbà mí a máa báyàn lójijì ẹwọ rú tí wọ́n fẹ́ sọ lẹ́ẹ̀kan wọ́n ṣàṣọ pé
4: èdì
1: ìkòkò ìjì òkú torí ijọ́ mi parí ẹ̀ tí fẹsẹ̀ rọ̀gbòrò lálùpọ̀n parí òwe nu o wọ́n lè tó síkù lórí alákọ̀ọ́rí ó tó fòbì kan ó tó fòbì kan 5200 naira ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n naira ni ẹgbẹ̀rindínlọ́gbọ̀n naira a kìí sí ìsọ̀rọ̀ òkun lójú fìtílà ẹnìkan ìsí kí ayaba kó doyún ẹ ń bà máa rí ìyàwó kábíyèsí ẹlẹ́mọ̀ ẹ tó jẹ́ mẹ́ta ikùn sí àdìgbẹ́ndo ìran àì kí ayaba kó ṣe kéde
4: o
1: kó doyún àì sí gbórí ẹ̀rí pé ìbéèrè ìtẹ̀kan yìí gbà a kìí gbórí ogun ṣígun kéèyàn máa ja ogun kan lọ́wọ́ ẹ mọ̀kànlá láti pààrọ̀ owó ní nàìjíríà o ẹ mọ̀kànlá ojú bá lọ lọ́dọ̀ tèmi.
4: Ọ̀dà ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mámi àṣìṣì mọ̀rú fá mámi náà wè ìgbólóhùn yín ògùn dáadáa o ìgbìmọ̀ ti lù ń pọ́npọ́
1: tí ò rújú kankan
4: ọkọ̀ gún dáadáa torí ọjọ́ mi ìgbólóhùn yín ògùn dáadáa á ti tó bí ọdún mélòó ta ti ń ṣe ọdún ọ̀ṣun òṣogbo báyìí ọ̀jìnlélúgba ó dín mẹ́rin

0: Ọ̀gádà, ẹ wá. Ẹ má wọrí, ẹ má wọrí mi. Ẹ má wọrí mi, ọlọ mọ́sẹ̀. Wọrí. Ọlọ́kadà tó ń lọ iPhone 12. Mi lọ, mi ò yá rọrùn.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM, 94.9.

0: lẹyin alaafia alaafia naa tun ni beyan ba ro amala perin me dogbon le gbugbu aye ni o bani je ba ba re ni to pa mo lu meji la ngba ti o ba dale ko ni ku gbogbo wa na la kura wa jo ta de tejo tinu owo dun ta si je koda ba ba kole ale kura wa jo papo ta ba wa yayo dunu sebe ta n beledua na ni pe ko mo je ko rere ayo ko da lorde wa amo kini kan be to ja pe bo ti wu ka feran ara wa to a le ibara wa gba bi ya se feran omo re to ko le ba gba isan eledumare ni ko ma je asa isan lo gbara lowo adeda gbogbo agbara to lodumare ti fi n je olorun lorun na la fi n be loni epo lodumare o ni ja dubule aisan ko ni fa aisan kun fun alagbara lowo oruko ti n je be na ni gbogbo awon ti n be lori aikete aisan loni o afi ti tobi olodumare a fi be atalaisan ti n be nile ewosan atawon ti n be ninu ile owo osegun olodumare yo wa lara yin owo odasi olodumare latode orun yo ba leyin o àwọn dókítà tí wọ́n ń tọ́jú yín wọn ò ní ṣìyín tọ́jú àwọn náà ò ní ṣabẹ́rẹ́gùn wọn ò ní dùbúlé àìsàn gbogbo wa pátápátá olódùmarè ò ní fàìsàn kún fún wa gbogbo àwa tá a sí kílápò olódùmarè ó wò wá sàn láṣẹ rẹ̀ ẹ tún káàbọ̀ sórí ètò yín dókítà orí afẹ́fẹ́ ìkànnì tá a ti ń dẹ́rìn pò ṣónú 32 FM 94.9 gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń bẹ nílé òkèrè àṣeyín ní pẹ̀lẹ́ ẹkú ajá àjò tí kìí jọmọkùnrin ọlọ́mú ẹ ní ṣàṣe dànù.
1: bàbá ló kún ẹrú bàbá níwọ̀ fà ọgbọ̀n láì lálàáfíà òfò ni.
0: ẹ gbìyànjú bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ ẹjẹ́ sinmi.
1: ká jẹun tó dára lásìkò.
0: ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ yín àti tèmi o. ẹ máa bọ̀ lójú òpó ayélujára facebook youtube wa at 32fm949 fẹ̀yìn ẹ̀ ìwọ̀nba ni ẹjẹ́ awówó mọ́ ìwọ̀nba ni ẹjẹ́ sáré mọ́ ẹjẹ́ rántí àlàáfíà wa. next of kin yin owo teyin o le na te n ko pamọ inakuna ni ona eni eleni o ni jese wa e ba n darapo loju opo ayelujara alhaji mufta ogunride marindoti ololufe wa daadaa ni won e kasan olubimpe fatoye loko mi pelu ori ofin olodumare gbogbo awa ayalomo ati gbogbo awon to n be nipo oloyun ati gbogbo eni ti n be nipo obimo to fi mo awon baba omo gbogbo ẹ̀yin dádì lọ́ọ̀dẹ̀ gbogbo yín la ké sí lọ́sàn yìí toró kan wá ikú aláboyún ikú àwọ́kú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa lórí ètò yìí lọ́sàn yìí gbogbo ohun tó kàn wá tó ní ṣe pẹ̀lú ètò ìlera wa òun náà la máa ń gbé yẹ̀wò bí ẹ bá wá ń wò wá ketekete dókítà ń bẹ pẹ̀lú mi nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí dókítà olúwa ṣeun ìyọlá àwọn náà ni wọn ó jẹ àlejò wa wọn ti ẹ ti ń jẹ báyìí wọn ti wà pẹlú wa tájọ máa fọrọ wérọ papọ lórí kókó tó ṣe pàtàkì pàápàá jùlọ bá a ṣe lè fọmọ lọyàn bó ti jẹ́ pé ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan nínú oṣù òun náà ni àwọn àjọ elétò ìlera lágbàáyé ni wọn yà sọ́tọ̀ láti fi máa ṣe ìrántí àti àyájọ́ ọjọ́ ọ̀sẹ̀ fífọ́mọ lọ́yàn lágbàáyé àwà nínú rẹ̀ olódùmarè kò sì jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kò gun ọwọ́ ìpínlẹ̀ wa kò sì ní wọbẹ̀ àtòrílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ a máa fọ̀rọ̀ wérọ̀ papọ̀ nípa pé kí ni láríjà fífọ́mọ lọ́yàn gan kí léwu ti ń bẹ nínú pé ká má fọmọ lọ́yàn ìyá nìkan ló ṣàǹfààní fún ni àbátọmọ náà.

0: Stay tuned to 32FM 94.9.
1: Oyè ìjòkó, kókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn. 32 FM 94.9.

0: Bara Golden Chance Lotto. Eku aduro ti wa. Lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tayin lorun. Lori basepo yin pelu wa.
1: Golden Chance Lotto.
0: Lesa kese ni won some winnings. Oh, ni je tan kun tun ma bere ninu e. Nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa balẹ. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la won sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ranse sa ni winnings. Idire ti lese Golden Chance Lotto peje asiwaju laarin awon akegbe
2: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adeun ati asotele nbe o
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
3: Ma wo mi bi mo se fe yin
4: mo n gbo ta ti tu efe
5: 32 FM 94.9
6: Eyin ara ile mo ni e tun pada kabo si ikoni 32FM949 e wo mi Lapse House Law ni Premier Hill Mokola Ibadan ah kini n to se to ye pe gbogbo igba to ba ranti o ma n de pe ah nbamo ki ma se bo se ton o da po hello e si wole o hello
7: hello ma
6: e ka sun ma oruko ye ati te si n ba mi soro ma
7: Iya beji lati apata.
6: Ah, imba beji re o inu mi adu o. Eru ba mi o, rara o, rara o. Aya ofo mi o, lati beji re o. Eji re dara, mo le pori le mo le wa lona o. Ye, aye lolu ijo lo. Olorun a wo won. E ba mi da si tu.
7: Ma, iti nkan ti mo regret ju ni ni aye mi. Oko ti mo fe. Do mo se wa le won tin na o. Well, I'm not happy day.
6: Kilo day. Eh, gbadura si ke to fe ra yin ni.
7: O ba. Kin se bi kan, kin se bi meji.
6: Kabiyesi.
7: Do mommy mi won mi pe is not the right woman o.
6: Mm-hmm. Mommy go. Ba yen yo fe.
7: O koja be mommy.
6: Oh, I wanna love you and treat you right. E yo fe like, excuse me. Gbogbo ton so yen yin ti yin lo nbo si.
7: The funniest part, the funny thing, fair gone by Muslim name. You go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go,
6: go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go,
7: go, go, go, go, go,
6: go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, ki wa lawon nkan ton se fun yin kini se mo e de le change e o odun eyan difficult lati change but bo ye yin na lawon nkan kan te ti se fun won tawon na wa nse ton se fun yin abi ki le feel abi kemi ati yin soro later ke wa ri mi boya next week
7: o si problem mo
6: e se mo bi ta sese ko si
7: ma boya ki se bi number yin na ni mo mi ki pe yin ma
6: mo nkan to sele
7: yes
6: ma WhatsApp number mi ni e ba mi so lori WhatsApp ke se pe yin ya beji latapata abi ke text message mi ke mi pe yin at my convenient time
7: okay mom
6: e ma je ka so lori afefe e je ka jo gbe yewo ka wo ntolorun le se laarin yin
7: alright ma e se mo ni
6: yes ma o da o ma yes ma bye
7: bye ma
6: e pa lodo yin hello hello eya o wole Yeah, in on repeating 09062 009 49. Yeah, can found your meji meta la ye si. Lati kile she to ah Timba soti me. Ah yeah. Hello. Kilo de ten pa ye mi no ni a beyini. Yeg billing mano. Hello.
8: Hello.
6: Egg bong so ke ma keba mi daru ko yin eka son ma.
8: Hello.
6: Mo wa pelu yin hello
8: e ma ko mo ni o
6: ko buru ma e ma soro
8: yes ma o mo te du mi ju ti mo se ni pe baba mama mi nigba ti won si wa laye ojo to je pe won ma ku mo wa ni school go lu de lojo yen ojo won de ni mo ti ma lo lo lu de o tun mo lo le tori pe bi n pa mi like deep in one of my life. So one that can show you one of the no one to punch you. like iye ton ma
1: lo overdose
8: de wa bi emi ni mi baba won mo
1: tun gun yen ma se o
8: o fi do mi this
1: bo se sun niyan ti won ji ebi de lo pe yin teyin se lo le abẹ́rẹ́ bi báyìí ebi ọ̀gàgà fọwọ́ mẹ́kẹ́ ebi burúkú ma nípa wẹ́ ẹ̀yìn ara ilé àmì ọ̀hún ma ṣe o grandpa wa lọ overdose a ní kí ni nǹkan tó yẹ pé o ṣe tó ń dún ẹ́ àbí kí lèèyàn ṣe fún ẹ tó yẹ pé tó bá réèyàn yẹ actually o ti gbàgbé o ti dáríjì bọ̀ still tó bá rí excuse me ìwọ láyé ẹ kò burú hello.
9: Hello, ẹ kásán
1: náà. Mo wà pẹ̀lú yín ẹ kásán sá.
9: Orúkọ mi Alfa Lana Select Custom Office Bank.
1: Ẹ ṣe sá, ẹ bá mi dá sítò.
9: Ẹ kú ìṣílé.
1: Ẹ ṣe sá, àmínà yà láwù.
9: Ẹ kì í ṣe pé mi ṣe tó yẹ pé ó máa ń dùn mí láyè mi. Mo ràn yàn lọ́wọ́ ni.
1: Bí
9: 2015. Wọ́n dẹ̀ fi mi ṣubú ní pátá ọlọ́pàá rẹ̀ sí mi láti dídí Òǹdó. Nínú kéèsì yẹn. Ìní mọ́tò kan lọ sí. Ṣùgbọ́n níjọ́ yẹn kan dé mi. Mo sọ fún ọlọ́mu rẹ̀ sọ fún ọ̀gá ọlọ́pàá ní ibẹ̀ ìjọ yẹn pé ó bá fi pé ìrànlọ́wọ́ mo bá fi àánú tí mi rí ló ṣẹlẹ̀. Láti ìjọ yẹn ni ọlọ́pàá ló wò rí kí o sọ bẹ́ẹ̀ rí láyé.
1: Ìjọ
9: kejì báyìí ni gbogbo àwọn èèyàn dìde sọ̀rọ̀ yẹn. Inú ọ̀sẹ̀ ka tí mọ́tò yẹn lọ, ọ̀sẹ̀ tó tẹ̀lé ni oore tó ju mọ́tò yẹn lẹ́sìn wọlé padà. Ọlọ́run mọ́jà tó ní sí o.
1: Àmì so oore tẹ́ ẹ ṣe yẹn. Kò yẹ kó dùn yín àfa oore tẹ́ ẹ ṣe yẹn ẹ tún wá wo àwọn dáadáa tí oore yẹn bí fún yín.
9: Wàláì odidi komisanna of Ondo State ni ló padà pè mí pé nígbà tó ń gbọ́ ọ̀rọ̀ yìí báyìí ló náà ó ní pọ́ńtì tó kàn wá bẹ̀ ni pé Ọlápẹ́mi ní rìkọ́dì pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ.
1: Látọ̀dún
9: yẹn mo kẹ́kọ̀ọ́ o.
1: Ó
9: kú fún mi ní ẹ̀kọ́ mi látọ̀dún yẹn.
1: Oore tiẹ̀ níwọ̀n náà àwọ̀ wa ní ṣe oore ṣe.
9: Àmì o ẹ ṣe
1: ẹ ṣe ẹ. Olórí ẹni oore níwọ̀n oore níwọ̀n ènìyàn ṣòro oore níwọ̀n òde làmírè òde. In fact ẹ̀yẹra irinṣẹ́ fún mi. Tó bá jẹ́ pé gospel lẹ fẹ́ kí n kọ máa kọ́ tó jẹ́ pé orí yín á wú mo máa múrí nǹkan gan máa bá jà máa bá bẹnu ẹni ọlọ́run bá ti lè yẹ èdúbájà o ọ̀nà ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdúbájà o. Ewé ni gbàgà kí ló kàn ẹ́ mo ní mo mọ oríkọ ṣe ẹ rárọ̀ ọ̀rọ̀ ṣe ẹ rí ṣé n tó lè ṣe ń sìn ṣé kò lè dùn mí bóyá bí mo ṣe kọrin yẹn ń sẹ̀yìn bóyá mo rẹ́ ń tún fẹ́ ra irinṣẹ́ fún mi wípé kí n ní ṣe ní túdíò èwo ni ṣọ́ra ẹ yá get out tẹ́lẹ̀ wà lójúde náà pẹ̀lú mi oore.
6: Gbogbo yín tẹ̀ ń gbọ́ mi lọ́sàn yìí ẹ̀ ní ṣe oore ṣe tó olúwayẹmi sí ìwọ náà ní ṣe oore ṣe o. Hello.
10: Hello ma ọmọbìnrin.
1: Mo wà pẹ̀lú yín dádì mi kí ló ń pa yín lẹ́
10: èmi gbádùn orin tẹ́ ń kọ yẹn ni.
1: Èwo nu wọn, èwo nu àwọn orin tí mi kọ.
10: Orin

0: American Cola. Explore your freedom.
1: Ah, ẹ̀gbọ́n, mo máa gbọ́ pé Lafarge ti pàrọ̀ orúkọ.
2: Bẹ́ẹ̀ ni o, Lafarge.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ẹ sọ fọlẹ́ kan, nígbà tí mo bèèrè pé àwọn wo lẹ́jọ́ wa lọ́dọ̀ gan yín. Jawara.
3: Jawara.
2: Ẹ dárúkọ Bodaki.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọláyà.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ dárúkọ Yabadan.
3: Bẹ́ẹ̀ni.
2: Bọ́tẹ̀ ẹ sọ pé ẹ padà fẹ́ Yabadan.
3: A fẹ́ra.
2: Ṣáwọn ọkọ̀ bímọ fún yín.
3: Bẹ́ẹ̀ni. A ti depart.
2: Ẹyin lẹ́lé wọn yìí.
3: Ọlọ́run ló le.
1: Ẹ pàdé wa láago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday. Sabẹ́ńkò. Pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú.
4: Ma wo mi bi mo se fe yin.
5: Mo n gbọ ka ti tu efe.
6: 32 FM 94.9.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ẹ sọ fọlẹ́ kan, nígbà tí mo bèèrè pé àwọn wo lẹjọ́ wà lọ́dọ̀ gan yín. Jawara.
3: Jawara.
2: Ẹ dárúkọ Bọ̀dáàkì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọláyà.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ dárúkọ Yabadọ.
3: Bẹ́ẹ̀ni.
2: Bọ́tẹ̀ sọ pé ẹ padà fẹ́ Yabadọ.
3: A fẹ́ra.
2: Ṣé àwọn ọkọ bímọ fún yín?
3: Bẹ́ẹ̀ni. Àti depart.
2: Ẹyin lẹ́lé wọn rí.
3: Ọlọ́run ló le.
1: Ẹ pàdé wa láago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sabẹ́ńkò. Pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú.
4: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
5: Mo ń gbọ́ ká ti tú ẹ̀fẹ́.
6: 32 FM 94.9.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ẹ sọ fọlẹ́ kan, nígbà tí mo bèèrè pé àwọn wo lẹjọ́ wà lọ́dọ̀ gan yín. Jawara.
3: Jawara.
2: Ẹ dárúkọ Bọ̀dáàkì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọláyà.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ dárúkọ Yabadọ.
3: Bẹ́ẹ̀ni.
2: Bọ́tẹ̀ sọ pé ẹ padà fẹ́ Yabadọ.
3: A fẹ́ra.
2: Ṣáwọn ọkọ bímọ fún yín.
3: Bẹ́ẹ̀ni. Àti depart.
2: Ẹyin lẹ́lé wọn rí.
3: Ọlọ́run ló le.
1: Ẹ pàdé wa láago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sabẹ́ẹ̀kọ́. Pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú.
4: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
5: Mo ń gbọ́ ká ti tú ẹ̀fẹ́.
0: 32 FM 94.9

0: Terms and conditions dey o. Drink responsibly. Na only for people who don't reach 18 years and above.
1: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK ẹ̀, sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Ta wílọ́rọ̀ tí ọ̀pọ̀ dàgbò mọ́lẹ̀. Yímù, yímù, yímù. Asúre tètè ò ní súre kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gbà wọ́n wè má. Ọ̀gá dírẹ́bà, mọ́ sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ẹ̀ tí ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gbà wọ́n wè má. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open up.

ẹ̀bọ̀ yìí pé tẹ́ bá ti ń gbọ́ àìgànà látọ̀dọ̀ àbá victor abimọlọ láìyá ètò lọ́bì kúnkùn dunnu ẹ kí wá tó dágbére wọ́n gbogbo ẹ̀yìn tẹ́ dúró ti ètò àtìkànnì láṣálẹ̀ yìí lórí ètò yìí ṣàgbàdéwé bẹ́ẹ̀ ni gbogbo àti wọ́n ń ṣàtìlẹ́yìn fẹ́tò nílẹ̀ yìí lóko lódò lókè òkun bàbá abiola yaliadi nílùú hamburg lẹ́yìn olómìnira germany lọ́hùn-ún àmọ́ rírì yìí bàbá charles ọ̀kan làwọn láti washington dc adúpẹ́ gan bàbá bookseller àmọ́ rírì yìí o baálẹ̀ ìdí àpẹ́ akínbíyí akínyẹmí ẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ bíi ọwọ́ aṣọ títọ́ àdì ọjọ́ mẹ́jọ òní táàmù àkọ́tún ìtẹ̀wá sí ti gbọ̀ yín lórí ìkànnì kan náà lásìkò kan náà ọmọ yìí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tàn adémọlá adéjúmọ́ ń dágbére wípé àìgàdá

níwájú ilé ẹsọ fún apá máa ké bọ́ láti bẹ̀rẹ̀ ètò lẹ́yìn ìkùlé ilé ọmọ akíbọ́lá ẹ̀ máa ń wí fún ọ́nbẹ̀ pé mo dé o mo dé pẹ̀lú fàṣà inú mi tọ́lọ́wọ́n bá mi fi ràn mí ṣẹ́ sórí ètò tẹ́ ẹ̀ tí mo àbí ẹ̀ ní mo wó ètò eléyìí ni yọ̀gbà bẹ́ẹ̀ sì rẹ̀ ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ o ọmọ akíbọ́lá ẹ̀ tó bá forí tì í dọ́pin irú ẹni bẹ́ẹ̀ là á gbàlà.

ìjàmbá kankan ò lè ṣòkúta ọmọ akíbọlá àfẹni tí mo bá ń tijú tèmi fún mímọ ṣe tolúwa mi ni bẹẹ sì rí àìmọ ṣe náà tọlọwọ bá mi ni ìrànlọwọ ẹdá ò tó nǹkan láyé tọba ọlọrun mi ló jàjù gbogbo àyín tẹyìn náà ń gbọ òǹsáfẹfẹ tẹ ń pè mí bélébélé lábẹ aṣọ láyẹn ìwọdà bí ọmọ ìyá mi ìmáàánú ẹ eléré ọba ń pè mí ọgá ọmọ ẹgbọn yín mo ní èmi ni wọn fọdà á lẹ láìpẹ yìí ọlọrun ọba mi ò ní dá ọdá bùkátà rẹ o kò ní rè ọ kò sì nífẹẹ rè ọ láìláì lẹgbọn arúgbó boys yóò tiẹ máa jápá mọnú pé àyẹsẹ máa lóun lẹgbọn òun ni à ó lẹgbọn òun rí tójú tiẹ tutù ayé ọlọmọ dára papọ mọ mi lójú òpó facebook iléeṣẹ wa 32fm94.9 yẹn bẹẹ bá tún dójú òpó youtube náà ó dúró bó ṣe yí ó dúró dáadáa ni bẹẹ dójú òpó instagram àdùn náà gbogbo ẹ dúró ní gẹ̀ǹgẹ́.

ọmọ akínbọlá ní ọ̀tẹ̀rí àtẹ́kùn gbébọn ẹbọ́ kínní ìlọ lójú òpó facebook ẹjẹ́ rọwọ́ yín bẹ̀ àátàsí ayọ́rìn ìjìnà ẹ mọ́ pàgbẹ́ ìròyìn ẹta tẹ́mẹ̀ǹtì bẹ́ẹ̀ yẹn ìròyìn àwọn òṣèré ẹ ọ̀rọ̀ àgbà bẹ́ẹ̀ tó tún kún kẹ́kẹ́ lálẹ́ yìí àbálẹ́gbẹ́ ìyàwó bẹ́ẹ̀ tó dúró kákáráká

ọ̀nṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ sí yẹn lára. Mọ́ fà kókó rẹ ṣòfò. Ìdí tí mo fi ní ọmọ fà kókó rẹ ṣòfò rèé o. Àkókò tó ń wò ń dàbí ìdàní. Bí a bá ní o débi iṣẹ́ láago mẹ́jọ. Ọmọ fi láàrẹ pa kọ́mọ́ sí pa aago mẹ́jọ àbọ̀ lóde bẹ́ẹ̀. Nbí tó tún gbọdọ̀ ti fi láàrẹ pa. Mọ̀ wà wá tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. O lè lo àkókò lé, o lè pẹ́ kó tó bẹ̀rẹ̀. Ìdí tí mo fi lọ lè lo àkókò lé ni wípé. Torí bí wàá ṣe ń ṣẹ́ ni mí tó ti dúró tọ́ náà tó fẹ́ polówó ọjà àbí wọ́n fẹ́ ṣètò. N bábá wá ṣe pẹ́ṣẹ́ kan ló ń ṣe. Tí wọ́n kan rí wípé mùsùlùmí rí o tí ìdá mùsùlùmí ń bẹ̀. Bàbá Akimola mò ń wí o. Gbogbo bó ṣe gá ń bẹ̀ ni ọwọ́ aláyé.

olóyè oyinlọlá àwọn náà ti ṣe tẹ dórí olóyè rauf arẹgbẹsọlá báyẹn tiẹ ní táwọn ń ṣe àwọn fẹ gba mandate àwọn òbí abájẹ afẹ kàròyìn gbà náà wà ní ọgbẹni rauf arẹgbẹsọlá kíní yẹn gbà yẹn ń jọ bí èyí pé bọyé èèyàn ń fìyàn wọ. Bàbá àti ọlọ́run kan fi mandate ẹ̀ lé lọ́ni nǹkan fún ẹ̀ gankan pera ẹ̀ lé ọ̀gbẹ́ni olóyè oyetola ti ṣe rí bẹ́ẹ̀ ọmọ akíbọ́lá ẹni tí wọ́n ń bẹ lórí àpèrè ń bẹ lọ́wọ́ olóyè adeleke ni adémọlá ṣùgbọ́n tó ń pè ìpínlẹ̀ ọ̀ṣun ò ní bàjẹ́ o ìdítẹ́mi ò fi gbọ́dọ̀ mọ́ pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ ọ̀ṣun ọ̀yẹ́ ká mọ̀ wípé ara ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti yọ ọ̀ṣun state ilẹ̀ yorùbá sì ni ọlọ́run níjọ́ bàjẹ́ kò nífẹ̀ẹ́ bàjẹ́ láéláé àá ti wà láàgó mẹ́wàá àbọ̀

bọ̀. Ẹyẹ ṣàjẹ́ kẹ́ ti bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ọmọ ọmọ wípé ìkànnì tẹ̀ ń gbọ́ yìí nìkan ní 32FM. Ìkànnì adẹ́rìn-pẹ̀kẹ́ òṣónú. Bẹ́ẹ̀ ni ó.

best a man be with him, who I down. Tom, I paid that Danny as how King Docker. Olorin ka korin esan ogbogun esan keho Iyawo le ba ba bi ese wo loko re se ko ni ni koko ese to ko re se na ni wi poko e fe yawo le ladala mo ri okorusi nso fun o pe gbogbo obeni o ona to si joko tin da mo le lori ni pe won mo n to ko si lara ngba na ti vin sele ri fun yawo re pe iwo nikan na ni you are only sugar in my tea won ni yo aye won won si afa eyan le o yo ti ari wi pe oro ti di ko we se tan ojo lo dojo ale ni e jo won western tire wo obirin be oni wu ati oda soko eyin oko le to n ba gba pe san be obirin to le fe okunrin ọkùnrin tó lè fẹ́hun yálà ìyàwó ẹ̀tọ́ kọ́kọ́ fẹ́ ń ti lọ ní àbọ́ ti sùn wàá fi ìyá jà àwọn ọmọ rẹ̀ bẹ́sàn bá ń bẹ ò ní ṣe bẹ́ẹ̀ o ọ̀gá tí ọ̀lẹ́ nìkankan tí ọba fa wàhálà àfa àwọn ọmọ tó kọ́ ń ṣẹ́ tó já àwọn ọmọ ṣẹ́ rẹ̀ sẹ́sàn bẹ àbí òsì má ṣe rédíò kó ń bẹ̀ lálẹ́ ọgbọ́n wẹ̀rẹ̀wẹ̀rẹ̀.

ẹni tó wọ sùsù pé kébi má pa ọ ẹni tó wọ sùsù pé kí ìyá má jẹ ọ ẹni tó wọ sùsù wípé ìdààmú àti forúkọ yọ tọ sí ọ ó lọ sì mú ọmọ ara ń bi títí ṣiṣẹ́ pé ìwọ náà mọ bọ̀bọ́ bá ṣe lé ìbá ìbá ìlélẹ̀ lórí lọ́wọ́ tó rí wọn ara tán bó ṣe bí wọ́n ni ti ń bẹ lọ́kàn rẹ̀ tọ́ ọba mọ̀ pẹ́ sàn bẹ ò ní ṣe bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́rí ti ń dààmú ẹ̀sán ló ké lórí rẹ̀ pẹ̀lú gbogbo ìwà tó ti wù ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń bẹ bẹ́sàn bá ń ké lórí ẹ̀ kò ní mọ̀ pé yàyà àbí bàbá tó bí mi lòun ń jẹ lójú ọ̀pọ̀ facebook ẹ ṣí ààrẹ dáadáa 32fm94.9 fẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń ṣí ààrẹ náà ni ẹ máa fi kọ́mẹ̀ntì yín bẹ̀ bẹ́ẹ̀ bá wá ṣe ń fi kọ́mẹ̀ntì yín bẹ̀ ẹ wo bí bẹ́ẹ̀ náà ni ẹ máa láìkì ètò yìí kẹ́ ẹ máa lọ́ọ̀ fún ẹ yúngbányúngbá ní. àǹtí tí ń gbọ́ mi lálẹ́ yìí ẹ̀sán ń bẹ o dádì tẹ́yìn náà ń gbọ́ mi lọ́wọ́ lákòókò ìyẹ̀sán wà ẹlòmíì àwùwà bí èpè ọ̀sọ́ lọ dààmú tẹ́lòmíì ń dààmú lónìí táwọn èèyàn bá ṣe háàhé kò sí ń tọ́bi o ẹ̀sán ké lẹ́lòmíì lórí lọ́wọ́ ni wọ́n bá ṣe pé ìwà abilọ́mọ̀ hù wọ́n tanra rẹ̀ jẹ́ ẹ̀sán rẹ̀ ó kì í jọkan wọ́n bá sì jẹ́ pé wàhálà náà lọ́mọ̀ hù ẹ̀sán rẹ̀ ó kì í jọkan ẹ̀sán méjì náà ní bẹ́ ẹ̀sán bíi àtẹ̀sán rẹ̀ ṣùgbọ́n mi dáadáa o tọ́ bá ṣe pé ń tọ́ ọmọ ẹ ṣe ni pé kéèyàn ta fà sókè ọmọ akíbọ́lá kó sì yí dó borí ó yẹ kọ́ ọmọ pẹ́ sẹ́yìn yòjú ńjọkàn láwọn àgbàlagbà mi ń bẹ tó wọ́n jẹ́ yorùbá àmọ́ wọ́n ké wọn ní tíra wọ́n lọ lọ́wọ́n bá tí ò bí mọ́ àmọ́ bí ẹ̀sán ẹrùkùn ẹrùbìnrin mi yóò ti lu ọkọ rẹ gbẹ ọkọ wa fún sínrin ṣòro bí àbúrò wèrè ìyàwó tọmọ tiẹ náà bá fẹ ayayayaya o lẹ́fi máa rí ìyàwó ọmọ tí kìí fẹ́ rí ìyà ọkọ sójú ẹ fi ilé àfikún náà mọ bọmọkọ ẹ wọn bá sọ lálẹ yìí wo bí tó ti lè máa kọsẹ lórí ẹsán nígbà tá a wà ń kékeré primary school fàṣì ló máa ma ní à ọmọ akíbọ́lá ti ń bẹ ládùúgbò wa lóde ajé ńlá lọ ẹ bá wá fẹ́ sọ october first ńgbà náà wọ́n máa kó a lọ ibìkan lọ́nà òkè àdó ń bi school kan bẹ́ẹ̀ ó tó fẹ̀ ju school wa lọ èmi àtẹ̀gbọ́n mi tá a jọ lọ ìjákunlá bí ó ti gbá bọ́ọ̀lù lọ́ńtì ẹ̀ wọ́n lá máa jì á fò ní o òtútù wa mú mi mọ́ wá ń gbọ̀n báyìí.

ma wipe san baba awon ni nke lori ohun o ni kene ka lo jesu agara omo le yin kan e ma wa nbere so ni mo eyo wa mo change e yen ni mo fe ko mo la koko yi wo yo bere to ti baye won je o si ni won fe o ko ba ti mu won to bo won lowo meji yo o wa sa wa nkan kan wuruwuru to di asa te sa fi jo daru wọ́n ti send owó sí ọ látòkè òkun lọ́dọ̀dọ̀ ẹ̀ ń bá a kọ́lé lọ kìí ṣe pé ẹ̀ bá a kọ́lé àmọ́ dẹ́dẹ́ irú tó ní ẹbọ́ ń kọ́kọ́lẹ̀ nǹkan owó náà bó yóò tújọ o wọ́n náà wà á lọ fi ralẹ̀ kékeré kan bì kan ẹ̀sán kí ó kéé mẹ́sàn bá kàn ké lórí ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní mọ ntọ́ bádé àti ntọ́ ṣẹlẹ̀ ìṣẹ́jú mẹ́jẹ ti kúọ̀ lára aago mọ́kànlá lálẹ́ yìí lórí ètò yín ètò wa náà ni ó tá a kò yín yọ̀bà yọ̀bà ẹnikẹ́ni rédíò ẹlẹ́rọ àmì ìjìjì olóǹbù gbàmù 32 FM 94.9 tá a wà lórí òkè tètè mọ́kànlá laughter house Never done. Asa loju a

ba lo ye wo ba ya buro mi se di konde ko seyin egbon to hotel yi be ba wo ba ye oko mi se je gere o seyin yawo e ba wo ba ye yawo mi na se lu legbe o ma ke bola ko seyin oko e ba wa wo orogun meji mo fi ma like awon olobi ko ba ti ri te fe ma ja ni se ko sari wo so won oni e ba mu obi nbe ah ya alabata loje olohun ba nfire fun ya hun oni ha ya so obi nu abambi la rapio wa ta tutu e tu e tu si nu re mu e ba ti ja film bere nu iyan mo fin ki ya alabata o wi pe won ku lede baba suhuru lagba o 100 plus in baba ohun lo nje mi ti wa nu ogun to ba ngo toju ba lo orun ni de be ba nbe loje mo ba nki ya alabata o pe won ku ara fe ra ku ti baba suhuru lagba wa won ni wa nbi ile dele solu awon lolori olobi nbe loje ye ya alabata en ba mo won pe won lale be le pe won pe won laaro la aba ni ta ni eni la yan lo so be gbogbo ye gbogbo esan nkan re ti won ko o fi hàn pé dáadáa táwọn òbí rẹ ṣe lọ ń jẹun ìwọ gangan náà fúnra rẹ wá wò ó bóbí rẹ bá ṣe dáadáa tó ń jẹ dáadáa òbí rẹ kí làwọn ọmọ tí ó jẹ lọ́dọ̀ rẹ. ẹ wáyé ọ̀pọ̀lọpọ̀ mẹkáníìkì tó ti ran àwọn èèyàn léèmọ̀ wọ́n fún lówó kọ́ lọ ra nǹkan òríjínà sí mọ́tò ìtọ́ bàjẹ́ ńbẹ náà lọ́rọ̀ ra rìpíà ó tó dé mọ́ àwọn èèyàn wa ń bọ̀ láti rìn àjò wọn ti gba kílóko ẹ̀ lẹ́nu ọkọ̀ ń kàn lọ rárárárárárá àfi gbáù àwọn eléyìí gòbé ṣẹlẹ̀ nínú ilé ọ̀dọ̀ wọn ṣẹ̀sán òkè lọ́dọ̀ tiẹ̀ náà bí òníke olóògbé nìyí alhaji late dr sikura ni barista àgbà kí abọ́bagún wà láyẹyẹ kọ́mọ gbọ́hún sọ̀hún lára kejì àwọn èdè rèé

ẹ̀ka àbọ̀ padà ẹni tó rí tó fẹ́ ṣubú tó sì ṣe pé o dúó tí tọ́ba mi ò fi jẹ́ olulẹ̀ ẹ̀sán àti ẹ̀ náà bẹ́ẹ̀ o

ìdílé méjì tó rí tó fẹ́ dàrú láàrin ọkọ àtìyàwó ó sì sa gbogbo akitiyan rẹ tó fi mú ṣinṣin tọ́lọ́hun sì fi jọ́ dàrú ó rí pé wọ̀ náà kẹsàn ẹ̀ ẹ̀sán rẹ̀ ó kú ètí ò sì fẹ́ dàrú ó sì kíkí bọ̀ ọ̀ náà lọ bá wọn dàrú bàbá kíbọ́lá wọn ṣẹ̀nu dédé sí bí báyìí a ṣe ojú òpó lè àkìrà wa kú ilé káàbọ̀ ẹ máa ṣí àkíní yìí lójú òpó facebook ètò tẹ́ ń gbọ́ yìí ni yùngbà yùngbà mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí mò ń bá wa sọ̀rọ̀ àgbà lé lórí lákòókò yìí ni mo pè ní ẹ̀sán ẹ̀sán ní ń kẹ́ lórí àwọn ọmọ mi ìyá wọn àti bàbá wọn wọ́n yàn pọ̀ sínú wọn báwọn mọ̀ sí sọ́ra ti ẹ̀ dọ̀tánù ní ọba yá ni ìyàwó wà mọ di àyàmọ oúnjẹ aya àwọn yóò kóró lọmọ mọ sàwọn ọmọ àwọn lọmọ àwọn ya wùsà ètí a ti dá lẹlẹsàn rẹ ń kéwọn ètí ò ló lọ ń gbà náà wọn àfojú rẹ wò ó ẹ má fìlẹ aláàjì dr sikura ìdè barista yìí lọ ọba yá wọn ṣe ojú òpó lẹ fún yẹn yányá ẹjẹ nọmba yọ wà lọwọ yín o bí ọba sí lọwọ yín tẹlẹ tẹlẹ àbí bọ́yọ́ wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ bọ́yọ́ lù parẹ́ ti lọ parẹ́ 070-05-09-09 0807-09-09 0809-7-09 +234-9062-09-09 ẹ máa jẹ rẹ́kọ̀dù yìí lọ́nà mọ̀

0: ọjọ́ ọba akíbọ́lá ẹ̀jẹ̀ àlọ́ báyìí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin tọkọtìyàwó méjì ní ohun ọ̀kọ́ ní kíyàwó òun ọmọ lọ kégbé orégbé kégbé orégbé ló abala ẹgbẹ́ ìyẹ̀wò lágbó sí o. ọ̀kọ́ ní ó ti bímọ kan fóun wípé bí ọ wá lọ ó ti bímọ méjì yìí bẹ́ẹ̀ ìtọ́ wá bí ọmọ méjì sí wọ́n wá nìkan nínú ara àwọn ọmọ yẹn ṣe tán tó fẹ́ ṣègbéyàwó ọ wá nílẹ̀ ṣú ọkọ pé ó ní fóònù òun kú pẹ̀lú lòun fi rọ́kọ òun bá sọ̀rọ̀ ọ wá jíde léǹdájí ọjọ́ kejì bí aago méje láàárọ̀ ọ wá jẹ́bi tó bímọ sí tẹ́lẹ̀ ibẹ̀ ló sùn ó níbi tó ń sùn pé yàrá ọmọ àwọn ètò ọjọ́kùnrin ni kìí ṣe yàrá bàbá wọn ọkọ lòun fẹ́ mọ́ láyé àti láyé ẹgbọ́n ta ló lè wé ọmọbìnrin yìí mọ́ ẹnìkan ní kí ọkọ rẹ̀ ó forí ìyẹn ò jẹ́ kí wọ́n wò báyá yóò ṣèmí àbí ò ní ṣèmí àti pé sí tóbìnrin bá ti kọ̀ọ̀yàn lẹ́tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ọmọ dandan ni kóbìnrin yẹn lọ ilé ọkùnrin o kò síbi tí wọ́n ti lé jọ pàdé ṣẹ́yìn ò lè jọ sọ̀rọ̀ lórí fóònù 0705 odometa 949+2349062 odometa 949 ṣe agbọ́rọ̀ yẹn dáadáa ọlọ́ọ̀dọ́ ọkọ̀ àárọ̀ tó bímọ sí méjì ló bí wọ́n fẹ́ ṣe wẹ́dẹ̀ fọ́mọ ó nílẹ̀ ṣú ibẹ̀ ló sùn ní tilẹ̀ tán láwọn sọ fọkọ ti lé ti mẹ lọ́dọ̀ rẹ̀ kó tó lọ o ọ wá ní fóònù òun kú ó ní yàrá àwọn ọmọ òun kìí tọ́jọ́kùnrin ló ń sùn ọkọ̀ ti bẹ lọ́dọ̀ rẹ̀ ni kó padà síbi tíbi mọ̀ òun àti ta ni níwájú àwọn ta ni. hello hello lóye ṣàkẹrẹ.
1: hello.
0: ṣé ẹ gbọ́n ti mẹ́lẹ̀.
1: àmọ́ gbẹ́ o.
0: ṣé kọ́kọ́ rẹ̀ kí ni kán ṣe.
1: ó padà bí ó ti ń bọ̀ ni o.
0: ẹ sọ fọ́nà.
1: èmi kò ní gbàrú ẹ o. Èmi kò ní gbàrú ẹ o.
0: Kọ́ padà síbi títí mọ̀.
1: Wọ́n padà sí bẹ́ẹ̀ ni.
0: Pátápátá.
1: Alákùá.
0: Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ á tún bẹ́lù mi. Zero eight zero nine seven odometa 949. Ẹ̀yin dẹ̀ mi ti ṣojú òpó lẹ́hùn kí ni kọ́kùnrin yìí àtìyàwó rẹ̀ ó ṣe.

0: 062 odometer 949. Hello?
1: Hello?
0: Hello? Tọ́ba jẹ́ yín náà ni ó padà. Àlọ́ ó ní yàrá ọmọ òun tọ́jọ́ pin lòun sùn. Ó máa ṣobìnrin náà tọ́ bá ti kọ́kọ́ yóò ní ibi tó ń bímọ sí òun ọmọ òun ó lọ sojú sí ọmọ òun bẹ̀. Ọlọ́run wọn la everybody. Hello.
1: Hello, ẹ̀kalẹ̀ rájò ìmọ̀ ló padà yẹ oúnkọ bí lájàó.
0: Ẹ sọ bọ́lọ̀.
1: A padà yẹ ìgbẹ́ ìṣe ọjà.
0: Ẹ jẹ́ agbẹ́lómi. Mo gbọ́dọ̀ ìdè mo tún bọ́ọ̀lù ṣe ẹ wá padà. Hello. Hello.
2: Ẹ̀mọ́.
0: Hello, ẹ̀ka Alẹ́sà.
2: Adékunlé Ismail láti Mọ́kànlá.
0: Ṣé ẹ wà dáadáa? Tọ́ bá jẹ́ yín kọ́.
2: Ọ̀rọ̀ burúkú.
0: Irọ́ kìí ṣe yàrá ẹni tó ń bá bọ̀. Kìí ṣe yàrá ẹni tó ń bí. Hello.
2: Teplan wà ní ilẹ̀ sùn ẹ síbẹ̀.
0: Ẹ̀yà yàrá ọmọ rẹ̀ ló sùn. Àdúgbò
2: yàrá. Àdúgbò bá ìwé ìlẹ̀bí fẹ́ ẹ̀mọ́ tó yáwó. Ó jẹ́ tóbi ìwé ọmọ bá tẹ̀. Ilé ìlú mẹ́sì. Ẹ wù wá kúlákú lẹ́kọ̀ọ́.
0: Ẹ já tó gbẹ́rù mi.

Ẹ káàlẹ́ o. Mo dúpẹ́ o. Ìpè yín pé mi o. Èmi náà lẹ́rìí o. Orúkọ mi ni Ọmọlọlá o. Ìpè yín pé mi, mo dúpẹ́ o. Ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Ọlọ́run ti bá mi kọ́ o. Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o. Mo ti kàn lónìí o. Pẹ̀tẹ́ sì ni mo tiẹ̀ tún fi kọ́. Mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti lọ sí 80 years. But Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé. Ọlọ́run orí òkè ògo lòún dé. Ọlọ́run Samuel Ojo lòún dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè lọ́lọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mò ń lò látọdún mẹ́rìnlá. Mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀. Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o. Full option ló wà fún mi o. Mo dúpẹ́ o. Mo yan Ọlọ́run lógo o. Mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Mo ti kọ́ o. Pẹ̀tẹ́ sì ni mo tún fi kọ́ o. Mo ti kọ́ lẹ́ni o. Èmi ni mo kọ́ o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣé o. Ẹ ní fira yín ṣe ṣẹlòmíì o. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o. Ẹ ní fira yín ṣiṣẹ́ ìrànṣẹ́. Ẹ ní fìyàwó yín ṣiṣẹ́ ìrànṣẹ́ o. Ẹ ní di wòlíì àtijọ́. Ẹ ní di wòlíì àtijọ́ o. Lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Ẹ ṣé mo.